0: pẹ́. Dàtọ̀ wọ rẹ̀ lẹ̀ ni. Kódà tiẹ̀ kan sùn lọ ni.
1: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákè jádo lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
2: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà òsì always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture yìí? Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé. Ire o.
3: Mo lọ wà ní omi àlọ́.
4: Ó wà ní omi àlọ́.
3: Àdéjù ní omi àlọ́.
4: Ó wà ní omi àlọ́.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

lọ́gọ́rin 79 years ọjọ́ sátidé ọjọ́ kejìlélógún august 22 ìsìndúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ́ ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ sacred heart cathedral ọba gíṣìjà road àkúrẹ́ rẹ̀ laago mẹ́wàá àárọ̀ ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìn dè àti gbígbàlejò sàlejò máa wá tẹ̀lé àwọn ọmọ màmá prince

0: gbà. Ọmọ ṣubúlé ẹ̀rọbẹ̀ ẹ̀rọbẹ̀ ruṣu ya múbu. Ọmọ ṣùpá lárùn tó dé jàbọ̀. Ọmọ rúgbẹ kára ó mọ lànà yìí o.
1: Ó ṣàyàwó lákùrẹ́ olóyè mẹ́kù.
2: Ọmọ ìgbìmọ̀ ta òkè ẹ̀dà kẹ́rẹ́ ọ̀nù tìmọ̀tìmọ̀. Ọmọ ọlọ́mọ obìnrin wọ́tọ̀ tún tún ró ayé àdìmúlà.
1: Bàbá Victoria Adùnọ́lá Adéṣidà sùnrẹ́ o. Àwọn ọmọ àtọmọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí màtí sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú tí ìgbọ́ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
5: Ó máa ṣe ilẹ̀ ìjẹni ọ.
6: Ó mà ṣe o, ikú pagbe bí ẹni tí ò dárọ́, ikú pàlùkò bí ẹni tí ò kosùn, ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oṣùmọ̀. Màmá lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ̀ àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
7: Wednesday 5th August
6: 2026 ni jíjó àjàbú ẹ̀. Màmá káàkiri ìlú Ọ̀wọ̀mọdẹ. Láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Arúwàjoyè Street. Ọ̀bọ̀ wa di ni 7th of August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùnsí St. Louis Catholic Hospital. Ọ̀wọ̀ lọ sí ilé wọn tó wà ní Agunká Òkè Ògún. Ọ̀wọ̀ láago mẹ́wàá òwúrọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni ayẹyẹ àṣálẹ̀ orin ìsìn ìdágbére orin onígbàgbọ́ Christian Wakey. Láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM ọ̀bọ̀ wa di ni on the 8th August 2026 ètò ìsìn ìsìnkú ní ilé ìjọ Salvation Army Corps ìsá ìpín ọ̀wọ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ 10 AM kété lẹ́yìn yìí ni a ó lọ sí màmá sí ibi ìkẹyìn ayẹyẹ wẹjẹwẹmú àti gbígba àlejò ohun ijó ẹni ọmọ sí ní pápá ìṣeré ilé ìwé Adédèwé nursery and primary school Òkè Ògún ọ̀wọ̀ ọmọlúgbòròkọ Naisa ọmọlúgbòròkọ Adamuyọyọ ọmọlúgbòròkọ Yerumeyu àgbàrá ògbòròkọ ògbòrónẹ pàròkọ sí Akínlàbí Akínlàbí Rúnmúche Omuche Kokoche Ayamalupẹ̀mẹ̀ Ajọ̀dá Àgbòsanra Ayamalupẹ̀mẹ̀ Erindupẹ̀mẹ̀ Naja Ayamalupẹ̀mẹ̀ Ọmachugbẹ̀cha Eyoro Ayamalupẹ̀mẹ̀ Apagbo Wẹ́rú Mabuhunjẹ ọmọ èrè wàyídà ọmọlúrẹ̀rẹ̀ àwòdúrara ọ̀kan bàbá ti wá ọ̀kan bàbá ti wá ọ̀kan ẹkí bàbá ti wá wọn mú pòpò málẹ̀ rẹ́bẹ́rẹ́bẹ́ wọn kín ọlọ́fẹ́ déèjì ọkọ̀ òun ọmọ ajíngbẹ̀ dálẹ̀ ya ọmọ arúwo dọ́fẹ̀ lásì ọmọ máa ìcha dẹ gbálẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa ọmọ alẹ́ pẹ̀tẹ́ sí yọgùn lè ya ewo gbẹmú léere má ja eré o aláwo rẹ bẹ́ ti yẹ gbẹmú gbà tẹ dagodẹ o ó dìgò mú ọjà iwájú ẹsan lẹ́yìn ẹsan ọmọ máa ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́ ọ̀ngọ́n ọmọ ẹ turi toko o èmi aya ọmọ ẹ Mrs. Ọláyinka Aya James Ibidapọ̀ Otuma Jọbẹ òun fi dọ́ọ̀báhun mú òkú iyọkọ̀ kéde o.
8: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
9: It's about to go down.
10: What?
11: My love, what happened?
10: Before I marry you, the TV where you promised, the fridge, Nko, where is it? Washing machine, Nko, will I be using my hands to wash clothes in 2026?
11: Cancel this wedding.
12: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
10: So all those things don't already dey house?
12: Abba, since last month.
10: Ah, pastor, continue the wedding.
13: Yay! Walk God up, turn together.
12: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
14: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
13: CityCare. Pay small, small. Live BB.
15: Ṣé ìgbẹ́dọ̀ ìgbà? Ó ń gbádùn àdàbà.

0: yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Nítokùnrin nítobìnrin lọ́mọdé àtàgbà. Olú antiṣẹ́. Jinsan Shino. Pantan Yoga. Wrist watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà sí ibi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbà bù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọ léyọ tàbí dọ́sí dọ́sí. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní number 85 Ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, Abíbàtà kókó ká.
2: Admission. Ṣé Alba College Ijodo provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheyabacollege.com or come to Sheyi Aba College No. 1, Akinlose Aba Street, Badore, Ijodo. For inquiries, call 081-4977-9479.
3: Sheyi Aba College Ijodo. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheyiabacollege.com àbí kí o lọ sí Sheyi Aba College tí ó wà ní number 1 Akinlose Aba Street, Badore, Ijodo. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade, Olùkéde.
1: Màjẹ̀ká fetísí ìkéde pàtàkì yìí o. Nípa ọ̀rọ̀ ilé epo tó wà ní Ẹlẹ́yọwó Airport Junction, Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road, former Emirate Filling Station. Àwọn fi àsìkò yìí sọ fún gbogbo ènìyàn wípé ilé epo yìí ti yí padà. Ó sì ti di ti gidi FM tipẹ́tipẹ́ o. Tí wọ́n sì ti ń ṣiṣẹ́ lọ ńbẹ̀. Kódà tí wọ́n ti ṣàtúnṣe sí tèèstì ara wọn. Authentic document sì ti wà lọ́wọ́ ẹ̀ látọ̀dọ̀ olórí ẹbí Adélabú tó níbẹ̀. Wàyí o, Mr. Kinduro gidi FM ló ní ibẹ̀ báyìí o. Orúkọ rẹ̀ náà lẹ̀ sì máa rí ńbẹ̀. Bí ẹnìkankan bá wá mú ẹnikẹ́ni wá bẹ̀, wípé wọ́n fẹ́ tà á. Irọ́ mà ni o, ẹ má máa dárú ẹni bẹ́ẹ̀ lóhùn o, kẹ́ ẹ má bàa fowó yín ṣòfò. Torí bí ìgbà tí wọ́n kàn fẹ́ lù yín ní jìbìtì ní sà. Wọ́n ti tà á tipẹ́tipẹ́, ó sì ti wà ní àkóso ọwọ́ ẹni tó rà á. Bí ẹ bá wá ní ohunkóhun láti sọ nípa ẹ, ẹ lọ sí kóòtù láti fi òfin gbé. Torí òfin orílẹ̀-èdè yìí kò fàyè gbà á pé kẹ́nikẹ́ni ó kàn déédéé lọ máa rìn kọ́lọkọ̀lọ́. Tàbí ṣe àṣemáṣe lórí property ẹlòmíì rárá. Tó Dayo Adélabú tó jẹ́ olórí ẹbí Adélabú, ìní olùkéde. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó purọ́ fún yín pé wọ́n fẹ́ ta ilé epo yìí o. Ẹbí Adélabú kì í ṣe ikú kan rẹ ọmọ méjì rárá. Káyè má forí ọkà ọmú. Shine your eyes, lajú ẹ.
4: Ìbàdí cultural festival. Tìrò mẹ́fẹ̀ fọ́pẹ́ tà ti ń retí ẹ̀. Ó ti wá búra gàdàgbù yọ gbà. Ọjọ́ kẹjọ oṣù kẹjọ. Saturday 8 August 2026. Aago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. Àfin aláàní la ó ti péjọ ti kábíyèsí. Ọba Olúfẹ́mi Olútóyè JPOFR. Olúwatómilóyè wà. Aláàní ti dú àní yóò wúre ọdún. Ọyá o. Ẹ̀yẹ kòró wúyà. Kẹjọ gbé àṣà àṣìṣe wa lárugẹ pẹ̀lú ọ̀kan kò jọkan. Eré ìbílẹ̀. Ọwọ́ àní àfò ìṣùrẹ́ ìyàyú àkọ́. Yòbùté ìṣẹ̀wà. Ọmọ bíbí ìdú àní nílé àti nájò. Ọyá níbẹ̀. This is a celebration of our culture, heritage and our people. Ìṣọ̀kan ìdú àní o. Come on, put on your dancing shoes. Let us dig it together. 8th of August, ó máa láwùd jùjùjù. Lábẹ́ distinguished guest of honor, His Excellency Lọ́kì orí Mr. Ayédàtiwa, Gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Láyídé Adélàmí, the God. Àwọn àlejò pàtàkì ni Senator Dr. Bọ̀dé Ọlájùmọ̀kẹ́, Senator Jide Ìpínṣàgbà, Ọ̀túnba Tìmẹ̀yìn Adélégbé, Ọ̀wọ̀sẹ́ Mẹ́chà, Honorable Láyọ̀ Tàríbù, Honorable Ìdòwò Àjẹ̀nàkú, Honorable Afọlábí Adésọjí, Commissioner for Culture and Tourism. Ìgbìmọ̀ ètò ló ń kéde ẹ̀ pé òrìṣà kọ́ o, àṣà ohun iṣẹ́ àwọn babawa la ń gbé lárugẹ. Àdìrẹ̀ṣẹ́
5: gbogbo àwọn àgbẹ̀ fi yẹn dragon super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí dragon super ṣe ó lékè ka abalájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ dragon super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àpátúpa ní dragon super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìkè dragon super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. wa lo doubt to e ise to be ninu dragon super jagula bi gbankogbi tele lo be ninu dragon super eleyi te ma ra lowo lo bayi dragon super to ti wa mu ki wahala awon agbe dikun ele ri dragon super ra leyikeyi ibi ti won tin ta oju lowo ogun pakopako iyen jake jado orilede nigeria elu elu 08118910336 tabi 08118910234
0: dragon
1: Ṣeré gogo nìyẹn nítorí ẹ ní gbogbo ọmọ Lisa Quarter Soumana bro ti ń kíkà bíyèsí wa His Royal Majesty Ọba Richard Adéwálé Fáṣùsì Fádùnú kejì fún ti gígo orí oyè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí olùsúpárẹ̀ ọ̀ṣúpárẹ̀ àkókò lẹ́yìn tíjọba ìpínlẹ̀ Ondo fò tẹ̀lú under the leadership of our hardworking governor honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa wàyí o bí a ṣe

0: bí ògún tó yèrú lu àkọ́rẹ́.
1: Jésù kéde.
0: Ọdún méjìlélọ́gbọ̀n.
1: 32 years.
0: Dáko.
1: Kàbárẹ́ Samuel.
0: Ògún tó yè.
1: Nígbà yóò ṣẹ̀ṣẹ̀ ire.
0: Lọ síbi ìsinmi ayérayé.
1: Adún kẹfọ̀.
0: Ulékòó gbọ̀nrín.
1: Ẹ̀dẹ̀rú.
0: Iwájú kò dojú kọ.
1: Ẹni bàjẹ́ láéláé.
0: Ebi ọ̀tún rẹ, ebi òsì rẹ.
1: Ọ̀ṣẹ́lédè eléyìí rẹ.
0: Ẹ̀ka àdúpẹ́ náà kètekété bí òṣèré.
1: Lulu àkọ́rẹ́.
0: Kì í ṣojú kì í ṣe.
1: Ọmọ rire lè máa gbẹ̀yìn kété rí a.
0: Kàbárẹ́ Samuel ògún tó yè.
1: Ọmọ rẹ̀ mọ̀ fọ.
0: Ọkọ agbọ́run ṣọ̀run ire.
1: Àbá Ẹmájọ̀wá.
0: Àbá Ẹṣìnà.
1: Àbá Ọláwálé.
0: Àbá Ìfẹ́.
1: Àbá Ìyábọ̀.
0: Àbá Rótìmí.
1: Tí dórí
0: pẹ̀lú
1: àbí gbẹ̀yìn.
0: Ọmọ sùnré.
1: Àrẹ ò bá mi.
0: Ogun Sáyé.
1: Àrẹ lọ tí
0: lẹ́yìn ìṣòro gbọdọ̀.
1: Bẹ́ẹ̀ni ṣe kúrò kọ̀tà.
0: Ọkà náà rọ́mọ lẹ́yìn ẹ̀ kò ìrora gorogo.
1: Ọmọ ló pèsè àmúṣúmọ́dí.
0: Ó pèsè àlùlé
1: oṣù kọ́mẹ́mẹ́ rà kọ̀kọ̀ yúbẹ̀.
0: Rótìmí.
1: Ògún tó yè.
0: Àmọ̀ sí.
1: Ó

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.

0: ti wà lẹ̀ ní bí bàbá yo. Number 30 Odokoyi Street lẹ́yìn Democracy Park nílùú Àkúrẹ́ nìyí Abuja kalẹ̀ sí. Ọ̀nà tó lọ sí Salvation Army Primary School tààràtà. Ẹ ti rí signboard ìyá Abuja gàdàgbà níwájú Mechanic Workshop. Telephone 070-390-70-261.
1: Ìyá Abuja ló ní kẹyà kẹwà ra nǹkan mọ́.
0: Oríire lẹ ṣe sẹ́, bẹ́ẹ̀ ṣe ń bá ìyá Abuja dùwò pọ̀.
2: Ó mà ṣe o, ikú pàgbẹ́ tó ń taró, ikú pàlùkù tó ń tó sùn. Màmá wa onígbà pẹ̀lẹ́ Alice Ayoko ṣe bẹ́ẹ̀. Jẹ́ pé Olódùmarè láìrò tẹ́lẹ̀.
3: A ó pàdé létí odò.
4: A ó pàdé.
2: 92 years ẹni màmá Alice lùlù kéèpẹ̀ kó tó jáde láyé o. Alice Ayoko màmá Lòndónà ọmọ òkèrílẹ̀ alágadá ogun aṣàgbẹ̀dálẹ̀dọ́lọ́kọ̀ olóko tíde àgbẹ̀dálẹ̀ka jí biribi aya ìbàkà lọ́kà àkókò olókè méjì takọ sábò aṣùrẹ́ jẹ máṣe kíní kan torí ìdágìrì kíní kan bẹ́ẹ̀ni ọjọ́ kẹfà sí August 2026 ẹni sìn àṣálẹ́ onígbàgbọ́ nínú ìjọ wa the holy trinity african church ayé pé ìwárò ọ̀gá àkókò ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ẹ wò ó lẹ́yìn tí màmá bá ti wá sí bẹ́ẹ̀ wò káyìn lẹ̀ sùtún gbígbé owó forí àgbọn tí òkèlè àti ìrẹsì ó máa gbọnà fún sọ̀kalẹ̀ jẹ àràgà jíjẹ ẹnu ọmọsí ló bímọ ní pápá ìṣeré saint clara primary school ọ̀wá lóṣì ìwárò ọ̀gá àkókò títí lẹ́yìn làwa ọmọ ẹbí àti gbogbo èèyàn
5: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: sẹ́wọ̀n ilé iṣẹ́ ní àǹfààní fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: the adua
1: o lo gburo saju adua lo gburo pari e
0: beni
1: gugu a ma gba gbe gbese ti mo je o
0: ma gba gbe gbese ti mo je o
1: olo ta tanu mi ju atanu mo ro ejo na
0: jare olo
1: ah adugbe lowo olohun
0: olohun ma se o
1: oba lagbara to ju gugu alagbara lo
0: o se o olohun
1: oba to nso wa lai fun lowo
0: adupe baba
1: lai be lowo lai tun ran leti
0: a mo gbe oga
1: o si ri zoom duty e ni gbogbo igba
0: ayin ologo olohun
1: ko fail nitori pa wa gan fail lasiko igba kan
0: eh iwo lo ma rajo olohun oba
1: eh
0: to ro ma rai fail na be ni be ni
1: olohun ori ori mi temi o
0: iwo na rokan mi o olohun ori to se fun wa la wa dupe o
1: a tun mo bi jesus lere won ni ta de ni eni pipe o ni ko si
0: o ni ko si
1: o la baba on kalorun
0: eh be ni
1: awon marasi ti yan ifeli o
0: eh ah ifeli o ma la ifeli o
1: olohun ori mi temi o
0: ori o
1: jeje ni mo joko
0: eh olohun wa nbe ara wa nbe ngba to daye o
1: eh eh
0: o ni e wa eyin ara
1: eh be ni
0: e je ka da eniyan ni aworan ara wa
1: eh inu ara na lo fi inu ara lo fi na
0: na kene
1: na leru be lo fi kale si
0: ira ina gun ni
1: ina gun du wa lara
0: ina gun
1: o je je gbogbo ina na ko sara a kin ka bo pada sori eto yin eto wa ta ti mu awon koko to su yo nu awon iwere jumele a wa se ti gbo yin
0: e ka bo
1: akotun tun re lo su yi
0: be ni
1: a ti rude
0: akoko re nu osu kejo
1: be ni a ti rude baye
0: be ni
1: nitori akoko wa ta fi kira pa ko osu tuntun eja se jeje o eja se jeje o odun tin sumo wa sumo du o odun sumo wa o igbese kan loku ta fi wo osu baba
0: baba
1: ke mo tu bere si ni poro mo su
0: o
1: eja se jeje olohun wa pelu wa losu yi o eh oju rere ati anu re ni kuro lara wa
0: o
1: lori eto yi aniru ku ole aniru jade nile se radio ye ni kankan o ni sonu
0: o
1: na o ni je ni kan le gbenu wa o la se iledua eh bi odun
0: eh kayode o
1: awon iwe iroyan o ngun mi bi pe kin sare ma ka ni
0: oga
1: ṣùgbọ́n tá a bá ro ti tọ̀sẹ̀ tó lọ yọ so mọ̀ pé a bá nǹkan jẹ́
0: bẹ́ẹ̀
1: ni o torí náà kún bá di wípé a ka ẹrú inú ọmọ ó bàjẹ́ àbí a ka ọmọ ẹrú wa káwọlé rí bí ọdún
0: ẹrú ni bàbá ọ̀nà ló mà jẹ́
1: lóòótọ́ ni ṣùgbọ́n bá a ti dá náà láadáa ẹranko dáadáa òun náà ni tó ń pẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ́ ọlọ́run kan náà ló dá àwọn méjèèjì ẹja tí ń gbẹ́ jámì ọlọ́run ló dá ejò lóróko lóró ejò tún ń gbéra wọn mì ọlọ́run ṣàánú fún abiodun ọlọ́run ajá bọ́sọ ẹni tí ó fi wá ṣàsun mo fẹ́ dá tọ́ mi o lódì kejì lọ́hún.
2: Ẹyin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Fámílì àrẹ́nà ló máa rán sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀ ìta àwọn alọ́sọ́kótó rèé o lákòóso kòtò wa lákúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra rárá tún ta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ràn-án àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun tó fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ alára tún tà tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní fámílì àrẹ́nà torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o fámílì àrẹ́nà wà ní Oyiz Building opposite Weber Bank Adesida Road Àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó mẹ́lẹ́ dojúkojú First Bank after Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 Family Arena iléeṣẹ́ tó bàbá òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253 Orúkọ mọ́ Make sure. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
5: Franco communications tun bo na ara yo odun ni won won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni frank communications ko wa roju lowo laptop to fi ni lokan bale to tun la lope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger frank communications ti ko computer laptop wole biba yoro eyi to ba nfe nbe lodo won oko wo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oya iwo na ma bo ni frank communications to wa ni frank complex 7 Okemeso street leyin unity bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications, computer laptop to da to fini lokan bale, odo won lo ti rira.

0: àwọn aláṣẹ àti olùdarí aṣíwájú transportation movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú dédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká mọ̀ ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nù ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ọ́ ká tó jáde lé rìnrìn àjò ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọ ọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wá rọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdùn fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú transportation movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo lábẹ́ alága comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè Aṣíwájú, on your mandate we shall stand. BTO, anywhere you go.
1: Ìwọ Sátidé dédé ìwòye o ẹ̀yin tèmi ní ìlú Àkúrẹ́ èmi Ayafẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwo tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbó dì sí máa bọ̀ kẹ́ a fi fún yín nọ́mbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684 àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o àmì ó dìgbà.
2: tọ́ ẹ káàbọ̀ látòrí kejì lọ́hùn-ún.
3: ẹ ṣeun o akínpẹ káàbọ̀ padà o.
2: gbádùn.
3: káyàdé.
2: ikán lára òṣìṣẹ́ àjọ tí ń pinná ẹlẹ́ńtíríkì ẹkùn ti benin ẹni bedc lómìnṣe bẹ́ẹ̀ tó ti gànmọ́ náà lásìkò ìgbà tí ó ń tu iná tí ó ṣe bẹ́ẹ̀ tó ní àkùdé ṣe ní orí òpó ní ìdojúkọ satellite campus tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìjọba àpapọ̀ tó wà nílùú Adó-Èkìtì ní òpin ọ̀sẹ̀ tí a lò kọjá yìí èyí ló jẹ́ ìkejì irú rẹ̀ tí ó wáyé ní agbègbè ọ̀hún lẹ́nu ọdún 2012 sákòókò tá a wà yìí nígbàtí kan lára òṣìṣẹ́ àjọ power holding samuel isaac tóun náà tó ṣe bẹ́ẹ̀ tó gan mọ́ nọ́ńgbà tó wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe sọ ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ìdojúkọ ọgbà ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà nílùú Adó-Èkìtì níbi tí òṣìṣẹ́ àjọ bdc náà tí wọ́n sọ wípé ó ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ láti dá iná padà sí ayé ilé àwọn kan léyìí tí wọ́n sọ wípé iná wọn ní àkùdé gẹ́gẹ́ bó ṣe sọ wọn ní ìkan lára àwọn òṣìṣẹ́ àjọ bdc ọ̀hún tó wà nítòsí ńlẹ̀ ní àkọ́kọ́ tó lọ ṣe ìrànlọ́wọ́ fún ni kó tó di pé àjọ panápaná àti di ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lọ já arákùnrin náà bọ́lẹ̀ ní orí òkú tó wà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́yìn tí wọ́n jábọ́lẹ̀ tán náà gbèdìgbàdìgbà ó di ilé ìwòsàn tó wà nítòsí gẹ́gẹ́ bí ròyìn láti ilé ìwòsàn òun ló wá fìdí rẹ̀ múlẹ̀ pé nígbẹ̀yìn gbẹ̀yìn arákùnrin ọ̀hún òun ló ṣe bẹ́ẹ̀ tó fọwọ́ tútù lera ẹ wo ẹni tẹ bá fẹ́ ka ikú ẹ mọ́ sakiri o ẹ lọ sínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: káyàdé.
2: gbọ́dún.
3: látàrí ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ló mọ̀ ti fi orúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nínú ètò ìdìbò náà ni ó ti fi léde o bó ṣe fi orúkọ wọn léde bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló fi orúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ igbákejì wọn ni ó fi léde náà lẹ́yìn èyí ni ó tún ṣe bẹ́ẹ̀ ló tún fi orúkọ gbogbo àwọn tí wọn yóò díje náà ni ó tó lẹ́sẹ̀lẹ́sẹ̀ gbogbo iwe ti won ka ojo ibi won ati bi ite igbesi aye won se lo gbogbo epata ni ajo eleto idibo ile yi ni won fi lede o se me pe ojuse ajo eleto idibo ni lati pe ki won le fi lede oruko gbogbo awon ti won yo je oludije ninu egbe oselu kokan gege bi oruko yi ti won fi lede na iyen ni ojo abameta ose ta lo tan yi ni won ti fi oruko are bola ahmed tinu bu lede gege bi eni ti yo je oludije si ipo are ninu egbe oselu apc pelu eni ti yo je igbakeji re iyen kasim setima be gege ni won fi oruko eni to ti fi igbakeri je igbakeji are orilede yi atiku abaka lede o gege bi eni ti yo je oludije si ipo are ninu egbe oselu adc ti won si mu minister tele ri fun oro igbokegbodo oko iyen rotimi ameshi gege bi eni ti yo je igbakeji re be gege en to ti fi igbakeri je gomina ni ipele anambra iyen peter obi ni won mu gege bi oludije si ipo are ninu egbe oselu ndc ti won si mu eni to ti fi igbakeri je gomina ni ipele re kano iyen rabi oku akoso gege bi eni ti yo je igbakeji re oba be ni awon ti won je omo egbe oselu Action Alliance ni won mo fun mu ti won so pe e wo afun ajo eleto idibo ile yi ni wakati 18 o lati pe ki o tu gbogbo awon oruko ti o fi lede na lede ki o fi sita o nitori pe awon ti won je oludije si ipo ninu eto idibo na ninu egbe oselu won ni o si oruko won be won ni leyin igba to je pe ile ejo o ti fi idi re mule wi pe awon ti won wa labe egbe oselu na ti eni ti se alaga won oloye barrister kenneth ujeze to se alaga won ni won ti so pe awon gan ni ojulowo ti won si se be ti won so pe ko si oruko won be ni won wa so pe won ti fun won ni wakati 18 o lati ya tete fi oruko ti won na lede gbogbo oruko awon ti won fi lede on patapata ati egbe oselu kokan ti won ti wa gbogbo e pata n lo wa ninu iwe iroyin loni e koja lo sinu iwe iroyin punch ati iwe iroyin daily post ke lo ka lekunrere
4: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: ẹ tún gbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró nájà rẹ.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDCare wà.
7: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó o bá ràn lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: Bàbá ọmọ tòótọ́ mà ti lọ rẹ̀ sinmi.
10: Bàbá wa, bàbá bàbá bàbá wa.
9: Ẹ̀gbọ́n wa,
10: pa
9: Okunlade Joseph Akínbọ̀bámi. Bàbá ti sùn nínú Olúwa lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún yìí. Lẹ́yìn tí wọ́n ti lo ọdún 91 91 years lókè ìpẹ́. Bí ètò ayẹyẹ ìsìnkú bàbá ṣe máa lọ rèé. Ọjọ́ Wednesday, ọjọ́ 5 oṣù kẹjọ 2026 ni ìsìn orin máa wáyé ní ilé wọn. Number 10 Iro Titun Street, lẹ́gbẹ̀ẹ́ Iro Titun Primary School, Ọ̀sìnlẹ̀ Quarters Àkúrẹ́, Lagomẹ́rin ìrọ̀lẹ́. Thursday, ọjọ́ 6 oṣù kẹjọ, ìsìn ẹ̀sùn onígbàgbọ́ máa wáyé nílé wọn. Tó wà ní Awókíyèsí Avenue off Ondo Road ilẹ̀ Olújì, Lagomẹ́rin ìrọ̀lẹ́. Tó bá di Friday, ọjọ́ 7 oṣù kẹjọ, ìsìn ìsìnkú máa wáyé nínú ìjọ Emmanuel Anglican Church, Confidence Avenue ilẹ̀ Olújì, Lagomọ́kànlá àárọ̀. Ẹyẹ yìí la feru feru ìjẹ̀pẹ̀ fún yàpẹ̀ nílé wọn. Ní kété lẹ́yìn náà ni ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀bù ní Civic Center ilẹ̀ Olújì. Bàbá wa wọ̀n, pa Okunlade Joseph Akínbọ̀bámi. Ẹ máa sùn láyà olùgbàlà títí dọ́jú àjíǹde tá a pàdé tí pẹ̀yà ò ní símọ́. Àwọn ọmọ àtọmọ ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: Ikọ̀
2: olùpolongo ti BTO lẹ́yìn tí ó ń ṣiṣẹ́ fún àtìlẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti padà sí ipò ààrẹ nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Èyí ló mà ti wá fọwọ́ gbáyà báyìí wípé àwọn ti dúró dédé fún àtìlẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu o nígbà tí ikọ̀ ìpolongo lójúlé sójúlé ti BTO ọ̀hún tí wọ́n ṣe àlàyé yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá láti ẹka ti ìjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo iná ṣàlàyé pé àwọn ti dúró déédé àwọn sì ti dé ìgbà nù wọn o àti bàtà wọn kókó kà léyìí tí wọn fi ṣe àtìlẹyìn tí ó lóòrìn fún ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu tó sì ń ké gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n ṣe àtìlẹyìn fún ìjọba yìí láti rí i dájú wípé ààrẹ bọ́lá ahmed tinubu iná tún yàn sípò ní ọdún 2027 nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ ẹni tó jẹ́ adarí àjọ ètò ìpolongo lójúlé sójúlé ti bto fún àtìlẹyìn ààrẹ bọ́lá ahmed tinubu nípínlẹ̀ ondo ọmọ ọba adẹ́rọ̀sóyè emmanuel fadọ́là lè sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ń ló nílò àtúnṣe gidi léyìí tó sì jẹ́ pé ó ti ń lọ lọ́wọ́ lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu léyìí tí ó gba aṣáájú tó ní ìgboyà tó sì ní ìmúnilọ́kànle gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá ahmed tinubu bí ó ṣe wà àti bí ìṣèjọba rẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́ ẹgbẹ́ yìí ni wọ́n ṣe àlàyé pé bó tilẹ̀ jẹ́ pé onírúurú ìdojúkọ pẹ̀lú àwọn nǹkan mìíràn ló wà nílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣùgbọ́n nípa ètò ọrọ̀ ajé dídúró ṣinṣin àwọn onírúurú àdojúkọ ni ó ń dojúkọ ìdàgbàsókè ṣùgbọ́n ààrẹ bọ́lá ahmed tinubu ń ló ti dúró déédé tó sì ní àfojúsùn rere léyìí tí ó ti ń sa ipa láti rí pé orílẹ̀-èdè nàìjíríà di bi àpèwáwò gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún bí wọ́n ṣe fìdí rẹ̀ múlẹ̀ wípé títú igba orílẹ̀-èdè nàìjíríà sọ ni ó jẹ́ wípé ó wà lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu nípa mímú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kó dúró déédé pẹ̀lú ìdàgbàsókè àti wípé ọ̀rọ̀ léyìí tí ó ní ọjọ́ gbọ́rọ̀ nínú ni ààrẹ bọ́lá ahmed tinubu ló ń ṣánko rẹ̀ wọ́n ní ẹni ṣánko tó ń gbiṣu rẹ̀ tó sì jẹ́ wípé ó tún da nǹkan bọ ebè náà kóòrùn mọ́ bàjẹ́ wọ́n ní kákẹ́ ń tàn káyìn láwo gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá ahmed tinubu bó ṣe ṣe àgbékalẹ̀ onírúurú ètò léyìí tó mú kí ara ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n kí gbogbo àwọn èèyàn kí wọ́n pawọ́pọ̀ láti rí i dájú pé ààrẹ bọ́lá ahmed tinubu ẹni wọ́n tó padà dìbò yàn lọ́dún 2027 ó sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé ní ti ìbílẹ̀ àti ní ti òkèèrè bẹ́ẹ̀ kẹ́ ni àwọn olùdálé iṣẹ́ sílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ti wù báyìí láti wá máa dálé iṣẹ́ sílẹ̀ níbẹ̀ o ìgbédúró àti ìmúdúró rẹ pẹ̀lú ríro owó orílẹ̀-èdè lágbára bákan náà atónírúurú àwọn nǹkan mìíràn ni ó wà nínú ìwé ìròyìn vangard lónìí tẹ bá fẹ́ kàyókù ẹ lọ síbẹ̀.
5: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn eleye yo gbọkanle fun quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, ati sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Nlawo jawa se cheap be. Oko si mbe nkale, lati bayin kawen rute bara. Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure. Nlatak bangba lebi o shusi fo anfani nyi. Telephone 0816-531-6655. Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.

0: pàdé.
1: Bien dun.
0: Pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n fi orúkọ gbogbo àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n fi léde láti ọwọ́ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí. Ní báyìí o, ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP, ìyẹn ọmọọba Adéwálé Adébáyọ̀ ló mọ̀ ti sọ̀rọ̀ kan. Ó ní kì í ṣe ojúṣe àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni o, láti pé kó máa sọ bóyá bóyá bóyá ẹni kújú òṣùwọ̀n láti pé kó díje tàbí kò kújú òṣùwọ̀n. Ó ní iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ kò ju pé kí wọ́n fi orúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ oyè kọ̀ọ̀kan kí wọ́n fi léde láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan o. Gẹ́gẹ́ bó ṣe sọ lánàá ngbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀rọ móhùnmáwòrán kan ni Adébáyọ̀ Adéwọlé ń ló jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rí. Ó ní bí ìgbà tí wọ́n bá sọ pé ilé ìfìwé ránṣẹ́ ni àjọ elétò ìdìbò jẹ́, ó ní nítorí tí wọ́n bá ti fún wọn ní orúkọ gbogbo àwọn olùdíje sí ipò kọ̀ọ̀kan. Ó ní ojúṣe tiwọn ni pé kí wọ́n sọ fún gbogbo àwọn ará ìlú tó jẹ́ olùdìbò, kí àwọn tí wọ́n jẹ́ olùdìbò láwọn ará ìlú náà, káwọn náà kí wọ́n sì wá gbé gbogbo orúkọ tí wọ́n fi léde yẹ̀wò, kí wọ́n wò bóyá lóòótọ́ àti lódodo irú eléyìí ó dáa láti pé kó lè ṣe ìjọba lórí wọn. Ó ní àwọn ará ìlú nìkan ni wọ́n lè sọ, ó ní torí àwọn ni wọ́n lè ṣe láti pé kí wọ́n mọ̀ bóyá irọ́ lẹni ń pa nínú gbogbo àwọn nǹkan tí wọ́n sọ fún wọn. Ó ní kì í ṣe àjọ elétò ìdìbò lẹ́tọ̀ láti pé kó ṣe bẹ́ẹ̀ rárá, bẹ́ẹ̀ ló tún sọ o. Oníṣẹ́ rí àwọn kan tí wọ́n sọ pé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi yan òun gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP náà pé kì í ṣe ọ̀nà tó tọ́. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá, ó ní gbogbo ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ ni wọ́n gbà kó tó di pé òun tayọ gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP o. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n díje sí ipò ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àti ilé ìgbìmọ̀ asòfin kejì ilẹ̀ yìí ni ló jẹ́ pé ọ̀nà tó tọ́ ni wọ́n gbà láti pé kí wọ́n fi ṣe é o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Ó mà tún ti dé o, ọkùnrin pàtàkì ni.
3: Àrí ìró àlá òfìrìbajì gan òfìrìbajì gbọ́ àtókì àtókì.
2: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì yí.
3: Yéésù ni.
2: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọ́dọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
3: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù olùgbàlà.
2: The right hand of God miracle ministry.
3: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
3: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
2: Ní 9 to 11 AM.
3: Gbogbo Wednesday sì ni bọ́sínú ògo tuntun.
2: At ìjọka ọjọ́ kó lábẹ́ mango.
3: Gbogbo ọjọ́ Thursday
2: sì ni ètò pàtàkì tá a pè ní.
3: I disagree, mi ò faramọ́.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́.
3: Every Saturday
2: ilé tó operation go for maximum.
3: Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà.
2: Ìṣòro tó bá dẹ̀ ń báni débẹ̀ ò ní báni padà lọlé mọ́.
3: Ògbóǹtajà Fàdúrà Jágun ni.
2: Prophet Alfred Shitu.
3: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
2: Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ́ngbẹ́ngbẹ́.
3: Tí ó máa fi já ìdè tún ìdè.
2: Tí gbogbo ogun èso àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
3: Ẹ pe prophet 0806671774.
2: Ẹ má ń bí èsì ètò wọ̀nyí o.
3: God bless you àsìkò.
4: Èmi la òníyọ̀ sí o.
5: Bàtí fẹ́ orí bẹ́ẹ̀ náà ló kúkú rí.
4: Fela King of Boys da Accra North Local Government Coordinator of Motorcycle Riders.
5: Èmi la òníyọ̀ sí.
4: Lórúkọ ẹbí mi àtàwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kadà jákèjádò ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè fún ìfẹ́ rẹ̀.
5: Mo tún dúpẹ́ lọ́wọ́
4: Kádẹ́sí
5: Aláílùwà Ìṣúyá Majesty
4: Ọba Amos Adélakùn Fárúkùnmí
5: JP Ajígbádé the First
4: Òkítí
5: tilẹ̀ Ìjùnílẹ̀
4: àtìlẹ́yìn odi
5: Honorable Johnson Ogunbolúdé
4: the Executive Chairman Accra North Local Government Area of Ondo State
5: Honorable Akindele Adeniyi
4: SSA to the Governor of Ondo State
5: fún àtìlẹ́yìn wọn fún ipò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn mí sí yìí.
4: Mo fi àsìkò yìí pé gbogbo ènìyàn síbi
5: ayẹyẹ ìbúrawọṣẹ́ mi lọ́jọ́ Thursday 6th of August 2026
4: lọ́gbà sẹkítírìàtì ìjọba ìbílẹ̀
5: Àlúwà Àkúrẹ́ lágogo mẹ́wọ̀ òwúrọ̀.
4: Ayẹyẹ àwọ̀ ìjẹ́wẹ̀mú ìgbàlejò yóò wá tẹ̀lé lọ́fíìsì wa nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ Sábó
5: lókè Ìfọ̀fé Along College Road
4: Ìjù.
5: Ẹ kú oríire o.
4: Ọmọ ẹlẹ́jọ̀ òtúmù kẹ́kẹ́
5: èmi olómi Gabriel aka Fela King of Boys
4: ló ní kí gbogbo èèyàn ó parapọ̀
5: láti bá mi yayọ̀
4: ohun rere o.
0: Ó lé ní 100 àwọn afurasí ajínigbé àti aṣekúpani tí ti lórí èyí tí ó jẹ́ baálẹ̀ wọn tó korò bí jogbo tí wọ́n porúkọ rẹ̀ ní ìdí àbásù àìkí léyìí tí wọ́n sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ gbẹ́mìí o nígbàtí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jọ dojú ìjà kọra wọn níjọba ìbílẹ̀ Bàkúrí nípínlẹ̀ Katsina látàrí bí àwọn ẹni ọ̀rọ̀ kan tí wọ́n ṣe júwe ọ̀rọ̀ gẹ́gẹ́ bí won fa wa gbesan ija leyi ti o waye ninu ilu on laarin won ati awon eso alabo ni agbegbe kan ni o gege bo ni so igbese yi ni o je wipe won ta risita lati owo eni to mojule ja nipa oro abo to si ma fi si afefe sagazulama kama gege bi royan se so won ni ise akanse ohun eni o je wipe awon eso alabo dss eni won kopa nibe o pelu atileyin awon ajo vigilante to wa ni awon ilu kan ni ipinle kasina papa julo awon ode eleyi ti won se idanileko fun ti won si mu yanyan eni won fo so opo pelu ajo vigilante lati seke nbe awon colonel city lagi sare idana na ma kama wa se alaye pe ise na eni o je wi pe abojusun o le nigba awon to di hamara ogun janduku eleyi ti won ni idi abasu aiki to kosodi eni ajo dss o mo dojuko pelu awon eso alabo to fi je wipe awon wonyi eno wa nidi oniruru akolu to nwaye lati oro ati ibu ipinle kasina ati ipinle sanfara gege ma kama se salaye oni awon agbebon na eno ya wa abule guga o ni joba ibile bakori ni agbegbe na leyi ti won so wipe erongba won lati se akolu si awon ilu kereje ohun leyi ti won fi esun kan pe won se atileyin fun awon eso alabo kan leyi ti won fi nda bobo awon abule kan ni ipinle ohun o le ni igba awon adihamara ogun o leyi ti idi abasu aiki to ko won sodi ti won fi yawo abule guga na nijoba ibile bakuri nipinle kasina ohun pelu iran lowo o leyi ti awon ti o je janduku ati awon agbebon ton wa ni awon ekun abule toku pelu awon ti o ko won sodi ni ado aleru ati ton wa lati ipinle sanfara ni won fi se be ti won fi po o ton si se be wa dogun ko awon ara ilu won yi gege bi royan se tes waju o ni akolu ton wa se sawon ilu won na ni gbagbo pe pelu won se se atileyin fun awon eso alabo lati daabo bo awon abule to wa ni tosi ati ni egbegbe won ni won se be wa fi ibinu gbesan lara won o gege bo ni bi royan se se alaye pe akolu na ina ti pete re ti won si to wemu wemu debi wipe ona ti gbesan bi won se doju ko won ni abule dawan laila ni pelu awon ode leyi ton si se be ti won padanu opolopo awon omo egbe won ni asiko igba na na wa se laye mo fun awon janduku na wipe ajo dss lo ti duro gegere to si dabi igba ti ologun ni fori pamo si abe tabili nibi to ti n so ekute ni won ni bi awon to le ni gba awon bi won se dedede ina ko sita ku ajo dss o to si je pe o le ni 60 leyi ti won mu bale lara won ti lori idi abasu aiki ati awon merinla miran ti o je ogbontagi ninu adari awon janduku na debi wipe bi won se ko sinu takute ohun won o pada jade loye o oku won eni won ri gbe e wo te ba fe ka yoku e mo sakire e lo sinu we royin daily post iwe royin punch vanguard atan we royin mi to jade loni
1: kayade
0: bi odun
1: en to ti fi igba kan ri je igba keje are orile ede yi lo mo tun tin koju orisirisi atako lati owo egbe oselu apc pelu bo se je pe eni to ti fi igba kan ri je are ile yi oloye olusegun obasojo to soro lori atiku abaka hun to so pe e wo iso nkan kan to mo to je nkan to n se ti o kabamo re koju pe o yan atiku gege bi igba keje ohun iyen ninu eto idibo si ipo are yi to waye lodun 1999 onise ri atiku abaka oni ka ni pe boya ohun ti mo pe iru iwa be lo nbe lowo re ni ohun obama ti e ti da alabai pe ohun fe yan gege bi igba keje ohun lasiko na oni tori ohun kabamo gan o wi pe o yan gege bi igba keje ohun sugbon sa ngba atiku to ma nsoro oni e ma gbo nkan to njade lenu baba agbalagba yi oni so ye ki iru be ko ma jade lenu re o ni nkan gan to fa to fi je pe oloye olusegun obasojo to fi binu so nko ju pe inu won odun pelu bo se so pe ohun fe se sa keta lori alefa o ni oro sa keta to fe se lori alefa yi lo n lodi si o to si je pe ohun fi di ota oloye olusegun obasojo titi di oni ode yi ngba ti egbe oselu apc gbo ni awon na ni won wa diro mo oro ti oloye olusegun obasojo so na ti won so pe ehn se ri bayi ko seni to le mo iya oja ju oja lo o won ni se mi pe oloye olusegun obasojo ti mo atiku abaka daada won ni se mi pe lasiko igba ti won jo wa lori alifa ni lo je pe titori aigbora niye to wa laarin ohun ati oga re yi lo je ki atiku abaka ko fi egbe oselu pdp sile to fi wa darapo mo egbe oselu ac won ni ko won ma se gba atiku abaka gbo ninu gbogbo oro to ba nso nitori pe to ba soro loni otole ma ba lenu re lola won ni se si mi pe ko duro ninu egbe oselu kan won ni afi bi eku emi to je pe se lo ma nsa kakiri won ni bi igba ti won ba so pe ki nsule ana ni oro re je gege bi ti eku emi o won ni tori na won ni ko si oro ti atiku abaka le so te le gba gbo ṣugbọn sa ngba te ti wa gboro lenu eni ti won jo sise gan bayi gege bi oga re e ti mi pe gbangba gbangba atiku abaka ti se eni to le dari orile ede nigeria oro po nbe na e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka lekun re
6: gbadun
1: kayade
6: ile ise olopa ipinle abiaun lo ti salaye oro ti won si ti pa bi yo abidun wi pe ko si irun omoniyan kankan ninu ikoko leyi ti won ba pade ninu iyewo arakunrin kan ti o je oni gbadamo nipinle ohun ti won fi kele ofin gbe o agerun ohun leyi ti won poruko re ni emeka enu won ramu ni ose ti o koja yi lati owo ajo olopa lasiko igba ti won na ba ikoko leyi ti o fi se ogun abenugogo ninu iyewo re bo ti le je wi pe ilese olopa wa se alaye pe won pa lo to won ba ikuku ninu ile re leyi ti won si ba ere ti won gbe ninu ikuku ohun ati awon kan mina ti won fun asi gege bi ogun abenugogo ina ba ni iyewo agerun ohun lasiko igba ti won lo tu inu yara re yebeyebe won ni ko si irun eniyan kankan leyi ti won ba o lodi si iroyin leyi to gbadun opo ero kale ojara ti won tan kale kakakiri agbenuso ile ise olopa ipinle ohun dsp moren shinaka won lo mo salaye lo ni lopin ose ti o koja nigbati o n fesi si awon ibere kan leyi ti ile ise iwe iroyin ti won bere lowo re gege bi agbenuso ile ise olopa won se se alaye o ni iroyin wipo ndu laja meemi enikan ina wa fi to awon olopa leti to si wa fi ejo re sun pe afurasi emeka on lo ndukuku laja mo emi enikan o le to sokunba bi awon olopa se lo sile re lati lo se iwadi lori iwe esun ti won ko mo ohun dsp shinaka wa salaye on lasiko igba ti won tu iyewu re wo ina ba ikoko kan ati awon kankan ninu yara re ṣugbọn to wa salaye pe ko si irun omoniyan kankan bo ti wo kere mo yala atagbon ni abi tori ti won ba ninu ikuku na o gege bi agbenuso ohun se wa se alaye o ni afurasi ohun jewo pe ohun gbe ere na ni o le ti won si ba ninu ile ohun to soju to je pe ere ohun ohun lo soju awon baba nla ohun ti ohun sin gege bi olorun teun ati wipe elesin ibile ni ohun se o wa se alaye wipe gbogbo oro yi ni o je wipe kwe o jomo oro pe a n sese abi a n sin ere o ni ṣugbọn irun eniyan leyi ti won se pe won pa pade ninu ile re to si je pe o ti gba gbogbo ipinle ati gbogbo ojú òpó ẹrọ ayélujára kakakiri agbaye o ni ro alatani o e mo fi ti ibe gbọ iroyin o o ni ko si irun kankan to ba ninu ikoko ohun bẹẹ lo kesi gbogbo awon eyan wipe nse ni awon to taari re sojú òpó ẹrọ ayélujára won wa ni ti o tẹle won ni o nitori wipe ero bitibiti lẹyin won na wa tan fi n gbe iroyin ikejade nitori idi eyi ko ni kaluku fe ti eti ibe kan mo fi gbọran o eni shinaka n lo so te ba fe kayoku e lo sinu iwe iroyin daily post iwe iroyin punch vangard atawon iwe iroyin mi to jade loni

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Pumping it up on Adaba FM.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kàwáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its Coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu, àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó dí ń ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì. Ṣáájú, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kó kalẹ̀. A ti wá
1: kú ọjọ́ mẹ́ta nínú ilé o. Ohun tí ìrònú máa ń mú wá nínú ìdílé, òun ni a fẹ́ sọ. Ìwé òwe orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin, ìbínú ni ìkà, ìrunú sì burú ré kọjá, ṣùgbọ́n ta ni yóò dúró níwájú owú? Tí a bá tún wo orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹsàn-án ìwé òwe yìí kan náà, ó ní ó sàn láti jókòó ní igun òkè àjà ju pẹ̀lú oníjà obìnrin lọ nínú ilé àjùmọ̀gbé. Pípànìyàn ní àwùjọ wa ti di tọ́rọ́ fọ́nkálé lóde òní. Kò sí ohun méjì tó sì ń fajú ìbínú òdì. Ó bẹ̀rẹ̀ lórí ìgbọràn sí ara ẹni lẹ́nu. Oúnjẹ wo ni ọkọ ń fẹ́? Irú ọ̀rẹ́ wo ló fẹ́ kí a ní? Irú òde wo ló fẹ́ kí a lọ tàbí kí a má lọ? Irú aṣọ wo ni ó fẹ́ kí a wọ̀? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún ọkùnrin o. Irú ọ̀rẹ́ wo ni ìyàwó ń sọ pé kí ẹ má bàárìn? Kí wá lè yẹ ká ṣe o? A gbọ́dọ̀ kọ́ láti kó ara wa ní ìjánu. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ rere, ọ̀rọ̀ ayọ̀, òun ló ń yọ òbí lápò. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìbínú, ìrunú, ìjà, asọ̀, ayọ̀, ìdàlápò jẹ́ kí ọ̀rọ̀ rẹ dàbí èyí tí a fi yọ̀dùn ẹ sọ ní ìtùbí ìnùbí sí ara yín ju ká máa yọ ọbẹ̀ sí ara wa lọ. Ẹ lọ́ra láti fèsì, ṣùgbọ́n ẹ yára láti gbọ́. Ẹ má ṣe kùgbù láti fèsì sí ọ̀rọ̀. Ẹ ronú lé lórí ní ìṣẹ́jú péréte kí ẹ tó fèsì. Ẹ pẹ̀tù sí àwọn tí ó bá ń bínú tí ẹ bá wà ní àgbègbè wọn nígbà tán bá ń bínú. Ṣùgbọ́n tí wọn kò bá gbọ́, ẹ jọ̀wọ́ ẹ kúrò níbi tí ìbínú náà bá ti ń ṣẹlẹ̀ o. Nítorí kíni? Àṣìta oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀. Ìbọn, ìgò, igi, iná àti oríṣiríṣi iná lè lò láti fi dabẹ̀rú. Wọ́n á dẹ̀ ṣe ẹni tí kò mọ méjì, wọ́n á pa á lára. Ẹ fà sẹ́yìn kúrò nínú ẹgbẹ́ búburú. Nítorí kíni? Ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́. Ẹ má ṣe dàpọ̀ mọ́ wọn láti fi ọwọ́ tàbí gọ̀ǹgọ̀ fa ohun tí ọwọ́ yín kò tó. Ẹ má ṣe mu ìmukúmu ní fífà sórí tàbí mímu lẹ́nu. Ẹ ní ìlú tèmi wá pè ní agírá, tábà, gbogbo ẹ̀ má mú. Gbogbo nǹkan wọ̀nyí ó máa mú ìwákúwà àti ìwàkúwà wá. Nítorí náà Olúwa ràn wá lọ́wọ́. Ẹ máa ṣọ́ra fún ohun tí ó bá le bí ẹnì kejì yín nínú. Kí làwọn nǹkan tó lè bíyàn nínú? Ẹ má ṣe àgbèrè, ẹ má ṣe panṣágà, ẹ má parọ́, ẹ má jalè. Gbogbo eléyìí náà ló wà ní òfin Ọlọ́run o. Òun ló fi sọ pé fọ́ ọmọ ẹnì kejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Nígbà tí ìwọ àti ọkọ bá ń gbélé tẹ́ ẹ bá gbọ́ ara yín yé lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó lè fa wàhálà, á fa ìrunú, àwadì wípé èṣù ló fà á. Nítorí ẹni tó bá dúró ṣinṣin kò ní fẹ́ kí wọn kí ó sọ̀rọ̀ òdì sí ìdílé òun. Kí eléyìí kó má bàa ṣe mú wàhálà wá. Nítorí náà ẹ jẹ́ ká ṣọ́ra.

ìwé òwe orí kejìlélógún ẹsẹ kẹfà sọ pé kọ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀ nígbà tí ó bá dàgbà tán wípé kì yóò kúrò nínú rẹ̀. Bíbélì sọ pé kí á kọ́ wọn nígbà tán bá jí, nígbà tán bá sùn, nígbà tán bá ń jẹun, nígbà tán bá ń rìn ní ọ̀nà, nígbà tán bá ń jókòó, nígbà tán bá ń sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò kàn sí àkókò tá ò lè kọ́ ọmọ. Kọ́ wọn bí a ti ń fi ojú, ọwọ́, ara sọ̀rọ̀ fún ọmọdé. Eléyìí á yọ wọ́n kúrò nínú wàhálà ọjọ́ iwájú. Ọmọ mìíràn kò mọ ojú, kò mọ ara. Àwa náà la gbọ́dọ̀ fi kọ́ wọn. Agbára Ọlọ́run, àlàáfíà ni yóò jẹ́ tiwa o. Jésù Kristi ò ní jẹ́ kí ìbínú burúkú kí ó ba ayọ̀ ìdílé wa jẹ́. Ẹ ṣọ́ra, ìwà ìpànìyàn ti pọ̀ jù ní òde lónìí o. Ẹ ṣọ́ra, láàrin aya àti ọkọ, ìgbéyàwó oṣù mẹ́ta, ìgbéyàwó ọdún kan, wọ́n á dẹ̀ máa fi àdá, ìbọn àti oríṣiríṣi léra wọn kiri. Ẹ ṣọ́ra o, Olúwa ràn wá lọ́wọ́, yóò dára fún ìdílé wa o. Ọkàn wa yóò balẹ̀ ní orúkọ Jésù.

ni fun Olorun fun oro iye ti a ti gbo bakan na ni adupe pupo lowo gbogbo eyin ti e tin se onigbowo eto yi lati eyin wa agbadura pe ki Olorun tubo ma bukun yin se ni opo yanturu olu ile ise ijowa ti o se agbateru eto yi ni a mo se Sunday Adventist Church Ijapo Estate Akure Ondo State ti a ba wa ri eni ti o fe ran eto yi lowo e le sanwo si apo ifowopamọ eto yi oruko eto yi ni Sunday Adventist Herald of His Coming account number 101-637-3401 lẹ́ẹ̀kan sí SDA Herald of His Coming ní account name account number ni 101-637-3401 Zenith Bank tí ẹ bá wá ní ìbéèrè lórí ìwàásù tòní àbí lórí ètò ìlera tí ẹ ti gbọ́ ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wọ̀nyí àlùfáà Ayọ̀dèjì Ajayi 080-34-90-6542 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí àlùfáà Ayọ̀dèjì Ajayi 080-34-90-6542 ẹ lè pe ẹ̀dá Faladé sí orí nọ́mbà yìí 080-33-50-0203 lẹ́ẹ̀kan sí 080-33-50-0203 ẹ tún lè pe lẹ́tọ̀ ìlera wa sí 080-34-44-06-12 080-34-44-06-12 tó bá ní ohun tí ẹ fẹ́ bá mi sọ àbí tí ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 070-33-22-1182 ire ni fún gbogbo wa o lórúkọ Jésù a ò ní kùnà ilé ológo ó tún dọ.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé.

0: tàbúrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 07040255164
1: fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́
0: blue sky ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: Nígbà tí a ń gbìyànjú láti bá àwọn aṣojú wa sọ̀rọ̀. Ẹ̀lọ́ ìlú ọ̀rẹ́ láwa yìí. Ẹ ṣe bàbá mi ojú òní tìyín. Bàbá ń sọ̀rọ̀ ọ Bólẹ́s nílùú ọ̀rẹ́ Odú níyẹn Isa Ìmọ̀fọlóko.
1: Bẹ́ẹ̀ni àpapà.
0: Ní tó sì jẹ́ bẹ́ẹ̀ ni wípé tẹrú tọmọ ló mọ̀ yín.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun púpọ̀. A lò yín gẹ́gẹ́ bí aṣojú bẹ́ẹ̀ tí máa ń gbìyànjú fún wa láwọn ìgbà kọ̀ọ̀kan tá yìí bá yọ.
1: Bẹ́ẹ̀ni.
0: A ní kẹ́ẹ̀ bá wa ṣèwádìí wípé èlò ni wọ́n ń ta kẹ́ẹ̀gì epo nílùú ọ̀rẹ́ ìyẹn 25 liters.
1: Bẹ́ẹ̀ni.
0: Èlò wa ni láàárọ̀ yìí.
1: Àkọ́kọ́ náà, ó kọ́kọ́ kí ilé iṣẹ́ àdàpà pé a pé ètò àpòjúmọ́.
0: Ẹ ṣeun bàbá mi.
1: Orúkọ èmi Tẹ́ǹbátọ̀ ni Adébọ́lá Afolábí gbogbo èèyàn náà ti kúnlẹ̀. Gẹ́gẹ́ bí ṣẹ́tà ìgbélé wa lọ́wọ́ a ṣe ìwádìí náà lẹ́kùnrẹ́rẹ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ta kẹ́ẹ̀gì àti epo kẹ́ẹ̀gì wọ́n ta ní 47,000 naira.
0: Epo kẹ́ẹ̀gì yẹn àti kẹ́ẹ̀gì rẹ̀ 47,000.
1: Ṣùgbọ́n tó bá jẹ́ pé epo nìkan nìyẹn fẹ́ràn.
0: Téèyàn ò gbé kẹ́ẹ̀gì lọ.
1: Tá a gbé kẹ́ẹ̀gì lọ. A ta ni 42,000 naira.
0: 42,000 naira.
1: Àwọn míì fi 500 alé. A ti bójú sí àwọn míì pàdé wọ́n yọ 500 kúrò nínú ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ìlú sọ̀lọ̀lá tí ò mọ̀ wọ̀.
0: Ṣùgbọ́n tẹ́ ẹ bá rántí bí oṣù káàbọ̀ sẹ́yìn tá a ṣètò. Tá a béèrè wípé èlò ni wọ́n ń ta epo ìlọ́rẹ̀. Ẹ rántí iye tẹ́ ẹ pè ńgbà náà.
1: Wọ́n ta ni 32,000 naira.
0: 31,000 32,000 naira.
1: Bẹ́ẹ̀ni.
0: Bá a ṣe ni wọ́n tà ńgbà náà nu.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sì tíì pé oṣù méjì.
1: Ó túmọ̀ sí pé kí ètò ìfẹ́ àti díẹ̀.
0: Ó kù díẹ̀. Bẹ́ẹ̀ èèyàn bá lójú kòkòrò ọ yẹ kí tọmọ lù ó tó mú gaàrí.
1: Bẹ́ẹ̀ni.
0: 10,000 bí èlò la lè sọ wípé ogun yẹn bíi 10,000 naira ó lé mọ̀nù.
1: Ó lé 10,000.
0: Ẹni tó bá wá rà pamọ́ ńgbà náà ó mọ̀ ti dọbẹ̀ fún báyìí.
1: Ẹni bá ra epo pamọ́ báyẹn méjì ni lẹ́kùn má sí lé má sí ta ìgbà náà yóò sì sí.
0: Ibìkan yóò sì sí.
1: Ẹlòmíì lè rà níbàyẹn kó jẹ́ pé géèdì ni ẹsẹ̀ sì lè rà níbàyẹn kó jẹ́ pé ìdàkejì ni.
0: Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí wọ́n rà á ẹnìkan pè mí láàárọ̀ yìí wípé èmi ni mo ta lólogbó iye tí wọ́n ń ta epo. Ó lóun sì lọ rà ní ìlú ọ̀rẹ́ pẹ̀lú ògo Ọlọ́run iye tó fi ń tà láàárọ̀ yìí ó ti ẹ̀ tún jù bá ń lọ. Ẹ ṣeun púpọ̀ ojú òní tì yín. Ẹ rí i pé àwọn ètò kan bẹ tí a bá ń gbọ́ àwọn ètò yìí kì í ṣe pá ń gbọ́ lágbọ̀dánù lásán kákan fi ṣe fàájì.
2: Kò sì ní brọ́mẹ̀tì nínú wọn. Tolówó ìmẹ̀kúnnù ló ń jẹ́ o. Ó wà lẹ́jẹ̀ wọn o.
0: Ètò tó jẹ́ wípé ó ń kọ́ ni bá a ṣe lè ṣòwò àwọn abúlé lè darí owó wa sí láàrin oṣù kan àbọ̀ síbí. Ẹ wo ọkùnrin kan ló pè mí ó lóun ra 100 keg. Bá a ṣe parí ètò yẹn ó lóun ra 100 keg. Iye tó lóun ń tà àkúrẹ́ ló lóun ti ń tà mò ń bọ̀ a gbọ́ price ti àkúrẹ́. Ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun púpọ̀ ojú òní tì yín.
3: Àmì.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ní ìlú ní ọ̀tà Mẹ́kọ̀ ibẹ̀lẹ̀ ti ń pè mí láàrin bó ti pè yẹn láàárọ̀ yìí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun púpọ̀. Láàárọ̀ yìí èlò ni wọ́n ń ta kẹ́ẹ̀gì epo pupa 25 liters keg ìyẹn ní ìlú ọ̀tà.
3: Ẹ ṣe ní ọjà Owódé tí ó wà ní Ìjàgbọ̀ tí Adé láàárọ̀ àrí pé 47,000 ni wọ́n ń tà.
0: Ni wọ́n ń ta kẹ́ẹ̀gì kan.
3: Bẹ́ẹ̀ni.
0: Èèyàn lè yóò dẹ̀ gbé kẹ́ẹ̀gì lọ.
3: Bẹ́ẹ̀ni.
0: 47. Ṣé ọjà Ìjàgbọ̀ yẹn inú ìgboro ló wà ní àbí bí.
3: Ọjà tó ṣe ni ọjà tí ó pọ̀ gan-an àwọn.
0: Tí àwọn bug buyers máa ń wá.
3: Bẹ́ẹ̀ni. Ṣé tí ẹ̀ wá débẹ̀ tí ò rí. Àwọn ìlò lọ́tún lóríṣiríṣi ó wà bẹ́ẹ̀. Gbogbo nǹkan èso.
0: Bí ọjà oko.
3: Pàtó ọjà oko ni ìṣòro dẹ̀ ọjà wọn máa ń wà òkè níbẹ̀ kó ń wá.
0: A jẹ́ pé tá a bá tó máa wọnú ọ̀tà wá yóò ti gbówó tó lágbára lérí a lè rí 47.
3: Bàtà àwọn 48 làwọn yẹn ń tà. Gbogbo àwọn tí àgbẹ̀ tó wà ní ẹsẹ̀ tí wọ́n.
0: Ní ẹsẹ̀ kùkú.
3: Bóyá wà ní ọjà yẹn tí ó ṣe pé wọ́n tà nínú ọjà. So 48.
0: Ẹ ṣeun. Ẹ sì rí pé ní nǹkan bí oṣù kan àbọ̀ sẹ́yìn tá a pè yín lórí ọ̀rọ̀ epo pupa yìí 38,000 naira lẹ́ni wọ́n ń tà ńgbà náà. Ẹ ṣeun púpọ̀ ojú òní tì yín.
2: Bẹ́ẹ̀ bá

a fẹ́ gbìyànjú láti bá aṣojú wa ti ń bẹ ní ìlú Òṣogbo sọ̀rọ̀. Ìyẹn ọ̀gbẹ́ni Yakub Mudasiru ta bá láǹfààní láti bá sọ̀rọ̀. Báàbá wa láǹfààní láti bá ọ̀gbẹ́ni Mudasiru sọ̀rọ̀, ẹ jẹ́ kí n bá Ibrahim Isaac Ẹ̀sìn ló kù sọ̀rọ̀ nílùú Àkúrẹ́. Ṣùgbọ́n kó tó dibẹ̀, a mọ price tí wọ́n ń ta ń lo Àkúrẹ́ nígbà tá a ń lo Àkúrẹ́ kàn ní nǹkan bí oṣù kan àbọ̀ sẹ́yìn. 35,000 naira 34,000 o ni wọ́n ta kẹ́ẹ̀gì kan bí wọ́n ṣe tà nù. Ṣùgbọ́n lónìí a fẹ́ mọ iye tí wọ́n ń tà ìyẹn nílùú Àkúrẹ́. Kó tó dìgbà náà mú bọ̀ náà, ẹ jẹ́ ń dojú ọjà mú bọ̀.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yìí àti òkè òkun. Ìbá ìjẹ́ ní tẹ́kẹ̀wé.

0: Panda búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Gbogbo ìgbà 24/7 láì máa bá òun òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Hello, ẹ káàárọ̀ o.
4: Akojumọ o.
3: Ẹ ṣeun púpọ̀. Ọgbẹ́ni Yakubu Mudashiru ni mo ń bá sọ̀rọ̀ nílùú Ọ̀ṣọ́gbó. Hello.
4: Hello, Akojumọ o.
3: Ẹ ṣeun púpọ̀. Ṣé ń gbọ́ mi dáadáa?
4: À ń gbọ́ yín dáadáa o.
3: Mo ní Ọgbẹ́ni Mudashiru Yakubu ni mo ń bá sọ̀rọ̀ nílùú Ọ̀ṣọ́gbó àbí bẹ́ẹ̀ kọ́ ni.
4: Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Ó dà
4: mílíọ̀ ọmọ lúàbí.
3: Gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé fún yín, níbo lẹ bá wa fi ojú ẹ̀ tì sí?
4: A káàkiri àwọn ọjà wa méje lówùúrọ̀ yìí, bẹ́ẹ̀ la sì dé àwọn ọjà oko tó súnmọ́ ìlú Ọ̀ṣọ́gbó bí ọjà Kájọlà, ọjà Ifán àti ọjà Ẹgbẹ́dá lówùúrọ̀ yìí. Nígbà tá a dáwọn ọjà wa tó ń bẹ nílùú Ọ̀ṣọ́gbó bí ọjà Olúọdẹ, ọjà Gbọ̀nà, ọjà Sásá, ọjà Kíndẹ́kọ, 49,000 naira na yarí sí epo 25 liter lówùúrọ̀ yìí.
3: 49,000 naira.
4: 49,000 naira tí wọ́n sì ń ta àwọn 10 liter wọn. Wọ́n ń tà ní 22,000 naira.
3: Nílùú Ọ̀ṣọ́gbó náà.
4: Bẹ́ẹ̀ ni o.
3: Ó dà bá a lọ ọjà oko ńkọ́, bá a lọ bí ọjà ìlú Òbú.
4: Ọjà ìlú
3: Òbú,
4: ọjà Ifán àti ẹ̀dẹ́ ẹ̀rìn lówùúrọ̀ yìí. Ọjà Kájọlà Aba ní 47,500 naira. Àwa bí wọ́n léèrè pé kí ló dé, torí pé ọjà kẹta tán ná sẹ́yìn 45,000 naira ni wọ́n pè fún wa. Kí ló wá ṣẹlẹ̀ tí ó fi gbéra láàárọ̀ yìí? Wọ́n ní ifọ̀, wọ́n ṣàdáwọ́ pé epo òjò tí ń rọ̀ lásìkò sí yìí pé ń dà wọ́n tán wà ní ẹbu, wọ́n ń dà wọ́n láàmú. Ó jẹ́ kí ó gbéra sí òkè ní òwúrọ̀ yìí. Níta fi dá wa lóhùn.
3: Ẹ ṣeun púpọ̀. Ojú ò ní tìyín.
4: Àmì bàbá.
3: Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ nìyẹn ní nǹkan bí oṣù kan àbọ̀ sẹ́yìn, price ẹ̀ nílùú Ọ̀ṣọ́gbó 38,000 ni. Ẹ rí wípé kò sí ìlú kọ̀ọ̀kan tí ó jẹ́ wípé bóyá ó ń lé bí 10,000 naira ní àsìkò yìí. Ìdí náà lẹ ti gbọ́ yẹn látọjọ́ aṣojú wa tí ó wà ní ìlú Ọ̀ṣọ́gbó. Àsìkò ìfọ́ ti kọjá lọ. Ẹ káàárọ̀ o.
5: Hello, olótú, ẹ káàárọ̀.
3: Ẹ ṣeun púpọ̀. Ọgbẹ́ni Isaac Ibrahim Ẹ̀sìnlókù ni mo bá sọ̀rọ̀ láti ìlú Àkúrẹ́.
5: Bẹ́ẹ̀ni olótú.
3: Ẹ ṣeun, ojú ò ní tìyín.
5: Ẹ ṣe olótú, àmì Ọlọ́run.
3: Àwọn ọjà wo lẹ ti dé láàárọ̀ yìí láti mọ iye tí wọ́n ń ta 25 liters epo pupa?
5: Ẹ ṣe olótú. A ti lọ káàkiri ìlú Àkúrẹ́, kódà Adé Ṣáṣá, Adé ọjà Ọ̀dọ̀pẹ̀tù. Ló dá sí wípé ọjà Ọ̀dọ̀pẹ̀tù yẹn ló tó bá ti di lórí ọ̀rọ̀ epo. Ọ̀gá ni wọ́n náà ní ibẹ̀. Mo ṣe bóyá à ń polówó ọjà kan bí kò yẹ pé bó ṣe rí la ṣe sọ
3: yẹn. Bó ṣe rí lẹ sọ yẹn.
5: Bẹ́ẹ̀ ni.
3: Èló ni wọ́n wá ń tà.
5: Àdé ọjà Ọ̀dọ̀pẹ̀tù ní àárọ̀ yìí. Àsàtà àárọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ń tà ní 45,000 naira. Ìyẹn ní epo inú kẹ́ẹ̀gì.
3: Epo inú kẹ́ẹ̀gì.
5: Bẹ́ẹ̀ ni.
3: 25 liters. Èló ni wọ́n wá ń tà ní Ṣáṣá?
5: Ní Ṣáṣá náà bí 1,000 naira difference náà ló wà bẹ́ẹ̀. Ṣáṣá tún wọ́n ju Ọ̀dọ̀pẹ̀tù lọ.
3: Bí 46.
5: Bẹ́ẹ̀ ni, ó tún wá bọ́ sí side ibi tó yàn bá dúró sí. Ìwọ tó bá súnmọ́ Ọ̀dọ̀pẹ̀tù ni wàá lè mọ̀ pé Ọ̀dọ̀pẹ̀tù yẹ kó ti lọ rà á. Ìwọ tó bá súnmọ́ Ṣáṣá. So ìwọ tó fẹ́ torí 1,000 láti apá bíbà lọ sí Ṣáṣá. Wàá mọ̀ wàá ṣe
3: gbogbo náà tó wà ná. Ẹ ṣeun.
5: Ẹ gẹ́ ti ẹ̀ olótú so bí ó ṣe rí
3: yìí. Ẹ ṣeun púpọ̀. Mo kí gbogbo ti onílé tàlejò tí ń gbọ́ mi láàárọ̀ yìí wípé ẹ ṣeun. Ẹ ṣeun, ojú ò ní tìyín, Ọlọ́run ò ní ṣẹ̀yìn náà lẹ́yìn nìkan. Bẹ́ẹ̀ sí farabalẹ̀ tẹ gbọ́ mi.
6: Ẹwà ilé epo.
3: Abọ̀ mi rèé lórí ọ̀rọ̀ epo ní ti àárọ̀ yìí. Gbogbo ẹni tí ó fẹ́ bá ọmọlúàbí Bakery and Confectionery nílùú Àkúrẹ́ tí wọ́n fẹ́ bá wọn ní gbólóhùn. Bákan náà, àwọn tí ẹni tó bá mọ̀ wípé òun ní OND tó dẹ̀ wà computer literate pẹ̀lú owó tó gọbọi. OND or HND, or NCE tabi university graduate ni wo pe number yi yo je ore fun o to je wi pe o se se ko ri ise ti eleyi to je pe o mo gba owo to niye lori nbe ni blue sky to wa computer literate to de ni awon certificate mo wi 0814-881-9263 Iye, nekwa ti Blue Sky. Ni omo luabi, ekpe 0803215-1617. Pakpa to ba je driver. 0803215-1617. Lagbara Olorun, iri atayo, la ton fi pade ni ojo mejo. Aremu Musa Adebiyi lo ko temi o dabo ka pade layo.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: mattress, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
1: Visit us at Danco Plaza, at Jilosun, beside the Lumotos, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
0: CityCare! Pay small, small. Live big, big.
2: Communications tun bo na ara yo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa roju lowo laptop to fi ni lokan bale to tun la lope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani sunday die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
3: ori oke ta ku ti jesu ni ijo all saints african ile pa ikari akoko ti pe ogun odun ti o bere gbogbo eyan e je ka lo da wa idunu fun onibu ore
4: everybody e wa ba mi yo
3: lọjọ keje oṣù kẹjọ 2006 lọdún náà fìdí ìsọjí orí òkè takun ti jésù lélẹ̀
5: tí ó sì ń wáyé ní ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù láti ọdún náà
3: tí ọlọ́run sì ti ràn yín lẹ́yìn pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu
5: ó ti wá pé ogún ọdún jẹ fúrúgbì ti fúrúgbì ohun rere ní all saints african church ìlẹ̀pá ìkàrẹ́ àkókò
3: tí orúgbìn náà sì ń sun ọ̀pọ̀lọpọ̀ èso ohun rere
5: tí ilẹ̀ náà sì ń mú àsunkun rẹ̀ jáde wá
3: gbogbo èèyàn jẹ́ ká lọ sí ayẹyẹ ogún ọdún ìdásílẹ̀ orí òkè takun ti jésù ní all saints african church ìlẹ̀pá ìkàrẹ́ àkókò
5: tí yóò bẹ̀rẹ̀ ní Monday 3rd Wednesday 5th August 2026
3: aago mẹ́sàn-án àárọ̀ ni orí òkè takun ti jésù yóò máa bẹ̀rẹ̀
5: pẹ̀lú àkòrí tí a pè ní
3: à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí ó jẹ́ olóòótọ́
5: thanking God for his faithfulness
3: Psalm 106 verse 1
5: àwọn oníṣẹ́jú tí a máa bá pàdé
3: ni Venerable VA Ọ̀pálẹ́yẹ
5: Venerable AO Olúṣakẹ́
3: Venerable Julius A Adéyẹmọ
5: àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn
3: wọ́n bá Jésù pàdé níbi ayẹyẹ ogún ọdún yìí
5: kí a sì dá ìkógun rẹ padà fún ọ ní orúkọ Jésù
3: Right Reverend J.O.B. Ibadan JP
5: bíṣọ́ọ̀bù ilé àkọ́kọ́ ni olùgbàlejò àgbà
3: Venerable J.A Adéyẹmọ ni olùkéde lórúkọ ìgbìmọ̀ àjọ̀dún.
6: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
7: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyin dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹyin dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
9: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
10: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
11: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
12: Kí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ẹ ní tòótọ́.
11: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí.
9: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDCare wà.
12: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
9: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
9: Láti

0: lóṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
3: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
4: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
3: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
4: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
3: Làwọn tẹ́ tún kó dé báyìí.
4: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
3: Èlò ni àwọn solar system yìí.
4: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
3: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
4: Bẹ́ẹ̀ni.
3: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò yìí, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
3: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
4: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
3: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
4: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
3: Láìṣe náà nẹ́pà.
4: Ara o.
3: Lọ́dọ̀ yín báyìí.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
3: Ẹni tó bá ní ìdí solar freezer.
4: Bẹ́ẹ̀ni.
3: Ó wà lọ́dọ̀ yín.
4: Ó wà nílé iṣẹ́ wa ni.
3: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín?
4: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Olóyè Ọ̀fọwúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá ti kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, A-Frames Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0810101 0104 0428 2804 04.
3: Ẹ jẹ́ àtúnṣe. Mo lẹ́ẹ̀kan sí
4: 0810101 0104 0428 2804 04.
3: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
5: Wẹ́pà!
3: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o, ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nù ilé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìí kéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnu bepo. won wa ni Signal Strength Office, Go TV Yellow Building, Legbe UBA Bank, Adilosun Adu Ekiti, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Oba Osupa Road, Old Hospital Road, Akure, ati adjacent Baba Adashin House, Oke Ogunowo, Tofimo Ephraim Plaza, Legbe Polaris Bank, Ikari Akoko, Falaye Epe 081-01-04-2804.
5: Mungbadu adaba.
6: Mungbadu adaba.
5: Mungbadu adaba.
6: Mungbadu adaba.

0: Live is good on Adaba FM.
1: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bó o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Fíwí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pé 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fiwí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ose Atokun, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ose Atokun, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májèé adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le ja anfani egbogi mo wa kuro yi o ri pe lo gbo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be olohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsakoba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja anfani egbogi mo wa kuro o mo yi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode lari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wa le ba wa si odo mi ka wa ja anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: Adaba 88.9 FM.
1: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròńgbà ìrètí ọ̀tun. Ìrìnlúdò ọba agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ́tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyọ̀ lè gbé gẹ́gẹ́ mára tuntun nílé àtàlejò lára láàmú pínyà mọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtọ́kọ òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Ẹyin ẹyin wa ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM mú kí ìpè àkó dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sí orí àkọ́tun ètò ìríjú mi níbi tí a ti ń fọ̀rọ̀ jomitoro tá a ti ń sọ̀rọ̀ nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jomitoro ọ̀ náà ti wà pẹ̀lú wa ní ọ̀sán yìí. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jomitoro náà ni adarí ọ̀gá àgbà fún ìyẹn director general fún ọ̀kan lára àwọn ikọ̀ tó ń polongo àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn Ondo Youth Alliance for Tinubu OYAT ìyẹn Thalys Ọlọ́nìtẹ́ Apalowo. Mo kí ẹ kásán.
3: Olótú ẹ kásán ṣe láfíà lẹ́wà.
2: Àláfíà àláfíà ni a wà ṣùgbọ́n kí ká má dènà pẹnu kí ni tí ẹ rò pé táwọn èèyàn rí nínú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lè tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó jẹ́ ká ọkàn àwọn èèyàn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC balẹ̀ pé Bọ́lá Ahmed Tinubu làwọn sì fẹ́ ṣàtìlẹ́yìn fún kí yóò máa tẹ̀síwájú.
3: Ohun tó ń ṣẹlẹ̀ yẹn òun ni àwọn olóyìnbó pè ní total endorsement. Àwọn èèyàn wọ́n ti endorse Tinubu fún ẹlẹ́ẹ̀kejì. Ṣé mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo alájọ wà nú ẹ̀. A mọ bó ṣe rí nígbà tí bàbá tó gba ìjọba. A dẹ̀ mọ bó ṣe rí sìn. Ṣé ní there is what we call reform. Reforms ó máa take some period. Kò sí bí ebi bá ṣe pààyàn tó ẹ lè gbin iṣu lénìí. Ó jẹ́ ìní náà ni ó máa jẹ ṣètẹ́ máa tún wu láti ìgbóyán. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ẹ gbọ́dọ̀ fún ní ààyè. Iṣu yẹn ó yọ ó ṣe bó ṣe yẹ kó ṣe ó gbó kan tó di pé wọ́n yin iṣu náà. Bí ọ̀rọ̀ reforms ṣe rí nìyẹn. So àwọn reforms wọn tí bàbá ń ṣe àwọn èèyàn wa wọ́n rí end point ẹ̀. Wọ́n dẹ̀ rí pé wọ́n ní ibi ìtọ́wò la fi ń mọ àgbọn bẹ̀. Wọ́n ti rí ìtọ́wò ẹ̀ wọ́n ti rí pé nǹkan tó dáa ni. Ó wá jẹ́ pé ó jẹ́ ìdùnnú fún gbogbo wa láti sọ pé òkè o. These reforms kí bàbá fúnra wọn tó bẹ̀rẹ̀ kan ṣètò instruction. Tó bá ṣètò instruction a lè jẹ́ benefit fún gbogbo àwọn èèyàn wa. So ìdí nìyẹn tí gbogbo èèyàn fi túyáyá túyàyà jáde láti fi ọwọ́ sí pé kí ààrẹ wa tí wọ́n tẹ̀síwájú lẹ́ẹ̀kan sí. Ẹni pé even party APC àti political party ní àná wọ́n ṣe nǹkan kan tó wà symbolic níbi tí wọ́n ti announce ààrẹ ní àná wọ́n gbé àṣà ẹgbẹ́ APC wọ́n gbé fún bàbá pé gbogbo tó jẹ́ APC o a gbé fún yín láti lead wa to victory.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Where did you buy it?
2: Chicken!
1: Yes,
3: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n ọ̀hún. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
4: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare. Atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni? Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
3: wò
4: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wá fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yẹn gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ ṣé bẹ́ẹ̀ ti má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
3: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
5: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD care o di gba kan na o e seun
5: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707 454 2995
1: CD care there for you
2: se omo idi ti onje ti won fi ororo mamado se fi dun ti o le gbadi rara
6: o be ti o se lose to koja yen o dun go mo se ranti e
2: abi ki lo de ti o fi le gbadi eran ti ore re din ladi dun
7: ore mi jo aso deran to dun yen loni
2: ke gan ni idi ti awon ore ma fi lo nsere nile anti kemi
7: mami jale lo soda anti kemi
2: o ko soso lo le je
7: mamado ni
2: onje to ba ma dun ati bi ororo lati ma mo ororo mamado ni mu adun onje yo fun iwo atawon ololufe re ororo mamado wa ni gbogbo ile itaja to sumo e lo ororo mamado loni.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dos fi dùn tí o lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
3: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ó kọ ṣoṣo ló lè jẹ́. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadọ̀ lónìí.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: How much are you going to get to the end of the day? Oh, it's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of money. It's a lot of Boki Ogoni, Ogolugbo Ade to fi wi atebo so mo ara aye lore. Lori eyike yi isoro to njo mo idalenu. Igbo na gbianju ko si Boki Ogun loni. E ma pe 0706460649 0706460419. Boki Ogun, agbalagba ode to fi wi atebo sewosan.
4: Mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi. Agbalagba onisegun kan be nbi pelu mi. Baba Oki Ogun loruko won. Shari baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma nje ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
5: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba Oki Ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju to ara wa kọlọ ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba Oki Ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
4: eshon baba amo ipe ohun teyin ma ngbani nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
5: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́ bí 20-30 kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá Oki Ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá Oki Ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oye mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó 7-64-60-64-19 ó 7-64-60-64-19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kon mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se kuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo wa kuro yi o ri pe lo Olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju siwa to ti gbianju sawo yen o ri pe lagbara Olorun wa no dupe o dupe fa Olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be Olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to Olorun o si ri pe Olorun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni belomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wo hun belomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le obi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 Dudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
3: a o ma tin ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni olugbo ade to fi wi ategbo somo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewosan
6: Mo ngbadun adaba.
7: Gbogbo wa na ngbadun adaba.
8: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni eletanje ka awon wundia. Awon obirin ti ya nje atawon obirin ti odise lowo.
6: àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó
9: kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn
6: nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook Instagram and YouTube at women on assignment email at womenonassignmentamerica@gmail.com
10: women on assignment on our knees we fight to win.
11: Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment. Báwo ni iṣẹ́ àlàáfíà lẹwà, báwo ni iṣẹ́ lónìí, lórúkọ Jésù aṣèjìrì ni gbogbo wa máa ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé ẹ dára. Ayìnrìn lógo fún oore ọ̀fẹ́ tí ẹ̀yin Ọlọ́run fún wa àti ìyè tẹ fún wa láti gbọ́ ara wa ní àṣálẹ́ Olúwa gba ọpẹ́ wa. Lórúkọ Jésù Olúwa gba ẹ̀yin wa. Adúpẹ́ lórí àwọn ìdílé wa, adúpẹ́ lórí ìjọ, adúpẹ́ lórí orílẹ̀-èdè wa, adúpẹ́ lórí ìpínlẹ̀ wa, adúpẹ́ nítorí wípé ẹ̀yin Ọlọ́run ń bójútó wa, ayìn lógo nítorí wípé ẹ̀jẹ̀ kí sátani ojú ogun wa, Olúwa gba ọpẹ́ wa. Lónìí ẹ̀mí mímọ́ àti ṣetán fún yín, ẹ wá bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó gbinlẹ̀ nínú ayé wa, ẹ jẹ́ kí ayé wa kó fi ògo fún yín, ògo ni forúkọ mímọ́ yín, torí ti àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmì àmì ní orúkọ Jésù. Ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa àwa ìyàwó pásítọ̀ láti bó ṣe ṣe pàtàkì tó láti pé kí a ní ìbáṣepọ̀ tó yanrantí pẹ̀lú Ọlọ́run ọkọ wa. Tó bá ti jẹ́ wípé Ọlọ́run tòótọ́, Ọlọ́run Bíbélì ni àwọn ọkọ wa ń sìn, a nílò láti fi Ọlọ́run yẹn ṣe Ọlọ́run tiwa náà. Ọlọ́run kì í ṣe bàbá ọkọ wa nìkan, bàbá àwa náà ni. So a kì í ṣe daughter in law Ọlọ́run, ọmọ Ọlọ́run ni wa, àtọkọ àti ìyàwó wa ọmọ Ọlọ́run jọ ni wa. Then ọkọ wa ò kì í ṣe alárinà láàrin àwa àti Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ti wà pẹ̀lú wa láti máa tọ́ wa sọ́nà. So as much as that respect oore ọ̀fẹ́ àti ìpè tó wà nínú ayé ara wa, àwa náà ní láti mọ̀ bá ṣe ń bá Ọlọ́run dòwò pọ̀, bá ṣe ń bá Ọlọ́run rìn. If not, báwo la ṣe máa gbàdúrà fún ọkọ fáwọn ọkọ wa pàápàá tá a bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run? Nítorí nǹkan tí àwọn ọkọ wa gbé dání, a nílò láti máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ní ìgbà gbogbo. Ṣùgbọ́n tá a bá mọ Ọlọ́run wọn, tá a bá mọ Ọlọ́run alààyè, Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, tá a bá mọ̀, báwo la ṣe fẹ́ máa lọ bá tá a bá fi ọkọ wa ṣe alárinà middleman láàrin àwa àti Ọlọ́run? Ìrìn àjò wa ó máa pẹ́, a lè fi ọkọ wa ṣe alárinà. Àwa fúnra wa ní láti mọ̀ bí a ṣe ń bá Ọlọ́run rìn, kì í ṣe láti proof of point, ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ sí ní dúró sí ibi tí Ọlọ́run fi wá sí. Kì í ṣe ká mọ Ọlọ́run torí pé àwa náà fẹ́ máa bá ọkọ wa ju jàdú pẹ́pẹ́. Ẹlòmíì á ní ẹ ò jẹ́ kí n preach, ẹ ò fún mi láàyè, tó o bá tásìkò láti preach wàá preach. Ó tiẹ̀ lè má gun pẹpẹ túra ọ̀tún, ó lè má ṣe ministry pẹpẹ lọ́lọ́run fún ẹ. So when I say no God, it's not about your preaching or struggling with the position of your husband, but for you to know God. Ọlọ́run á tò wá síbi tó fẹ́ ká wá, nínú iṣẹ́ ìránṣẹ́ fúnra rẹ̀ ló máa tò wá. Bíbélì sọ wípé èèyàn ò lè rohunkóhun gbà àfi tí Ọlọ́run bá fi fún. So kò sí nǹkan tá a lè rí gbà àfi nǹkan tọ́lọ́run bá fún wa. Ìyàwó pásítọ̀ tòkè ọ̀hún yẹn ó lè máa wá sùn, Ọlọ́run ló fi fún. Wọ́n lè jẹ́ pé ìyàwó pásítọ̀ míì ó lè ṣàdúrà ló dá sílẹ̀, Ọlọ́run ló fi fún. When we are working with God, you don't want to say this is what I want to do. He tells you what he wants you to do. Ọlọ́run fúnra rẹ̀ ló máa tò wá, òun ló máa gbé nǹkan tó fẹ́ ká ṣe lé wa lọ́wọ́. Mo gbọ́ story ìyàwó pásítọ̀ kan, ọkọ ẹ̀ máa ń jẹ́, wọ́n ní ọkọ ẹ̀ jẹ́ oníwàásù evangelist, ajíhìnrere káàkiri. Tán bá ti wá ṣe tent kínní táwọn oníwàásù máa ń ṣe, tán bá fẹ́ ṣe crusade ìta gbangba, àti bàbá tán máa ń pa, tán máa ṣe bíi podium lé lórí. Wọ́n ní màmá yẹn máa bọ́ sí abẹ́ podium yẹn, abẹ́ àti bàbá yẹn. Wọ́n ti daṣọ bò ó, tó máa ga sókè, ọ̀tà tán máa ṣe táwọn oníwàásù máa dúró lé lórí. mama e ma po sabe giye mama e de mama gbadura. So the man of God was preaching, the woman was praying, like baba yin oni fi kan pe meji ise iya no de mama sele ejo se olorun ori mama yin ni mama yin na ma gbere ise mama yin de ministry yin de te lorun. She was never seen by anybody. If I want to get close people, one day, I want to know what bo. Niko no mo ipe mama wa labe ati baba. Ti mama gbadura. Ise iranse t'Olorun fun niyan. Opolopo wa gege bi yawo pastor. Lo je ipe ise iranse t'Olorun ma fun wa. Adura nikan la mama gba. O le sese iranse ati eti ma toju pastor ati ma bomi sowo. O le sese iranse Joshua l'Olorun ma fun wa. So you cannot say pe okay bi mo se fe ma wa oju Olorun yi o mo fe gba pepe lowo oko mi ni o. Emi na fe ma wasun abi emi na fe. You can't do it. You have to, in fact, to ba tin gbadura gan ni Olorun a ma ran e lowo lati ni suru. So nigbati n ba so wi pe ka wa oju Olorun ki se ka wa oju Olorun lati je pe a fe struggle pelu microphone e je ka wa oju Olorun nigba to ba to akoko ibi ti Olorun fe ka wa ti okan wa de ma bale Olorun a fi wa sibe si eyin oluso agutan eskisa. There's so much pressure for awa iyawo pastor boya e mo lati odo awon arajo eni lo lati ma kiyesi awon iyawo yin sa e ma kon ro wi pe we o get here. We want you to tell us wi pe I love you. Pastor mi o so fun iyawo e pe I love you. Pastor mi gan lady iyawo e lowo mu ninu church tori ka awon ijo ma ba soro eskisa eni lati aye ti koja aye igba yen o a ti kuko laye alalumole aye ode oni ko si iyawo pastor ti o fe koko n ri un bi ijo oti eri oko egbudori maybe past one person is asking se yen ni church wa fun ni eskisa ara nkan ti church wa fun ni yen ti o ba wa be nigba ta ba wa se igbeyawo ni church wa ni ko se oju iyawo e ko kisi e ninu church loju pastor lo se ma se Olorun o de je ki church gbina Olorun o je ke Olorun o de je ki church wo lule. So nkan te fi ko won yin sa emi o so pe ke ma kisi iyawo yin ninu church, but you know what, you can show some affection to your wife. You can stay at least hold back a little bit. Elomi to ba ti fe wonu church bo mama sa re ni yawa wa ma afa omo kan leyin pelu oyun ninu agbe bible a tun ma sare tele. You can hold on sir, you can calm down, you can help her with the baby bag, you can help your wife with the toddler. Nigba to mo mo pe yin le fe preach mo mo, but she mo wi pe eyin na le fun loyun omo yin e de mo wi pe yawo yin oni koni baby sitter. Nigba te wa de church ton e tin kan ra lati le o gba te wa de church ton e tun wa fi kan ra yin si ai awon ojo gan bibeli yin ni won du ko se ni to fe help madam to gbo mo dani to tun gbe to tun mu to gbo mo pon to mu to la dani to tun gbe baby diaper bag dani eskisa e mo wi pe eyin le ma ko awon ijo bi won se ma bu ola fun iyawo yin ola ton bu fun yin ti won le bu fun iyawo yin. Eyin de le ma fi iyawo yin han won eskisa. If you hold on a little bit and show a kind of affection for your wife, the church will learn that and they will respect your wife. Already elomi tin ro pe olode ye ko nfe pastor yen pastor e look fresh but e wo yawo yin won tin gbo. Look, take a good look at your wife. Eri wi pe opolopo yawo pastor o kin fresh bi pastor. Pastor mi adab se lare e ma ji lololo but yawo are o ni ji lololo ma a kan sa se jaku excuse e ma se be e ma se be e take boju to business yin na se mo wi pe church ile idile ti bere ki ijo to bere e tun wa ranti wi pe nigba ti church ba lo leto ti dikin lagbaja ba mu yawo e lo ti elda kini kan ba mu yawo eyin ati madam ilejo ma pada sile o Ọlọ́run dẹ̀ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa. Ìgbà wo lẹ ti múnú ìyàwó yín dùn gbẹ̀yìn? Ṣé ìyàwó yín ní testimony láti sọ wípé òun fọwọ́ ọkọ òun sọ̀yà? Even if you cannot show a public affection, what do you do in the house? Tẹ bá délé, bíbélì náà lè máa gbé dání. Ẹ bá ní ká lọ fún vacation, bíbélì náà lè máa gbé dání. Excuse only when you want to, you know, have intimacy nìkan lè máa gbé bíbélì kúrò. Obìnrin nìyàwó yín yẹn náà, ó ń lọ sí gbòòrò, ó ń gbọ́ nǹkan táwọn obìnrin máa ń sọ, ó ń rí àwọn obìnrin tí wọ́n lọ́kọ bíi títí ẹ̀, but ẹ jẹ́ kó enjoy yín. Tẹ bá ti lọ láàárọ̀ báyìí, ẹ ti ẹ̀ ní wẹ̀yìn wò mọ́, ẹ ti wá pàtì. Ṣé etí wo ló ń gbọ́ pé ìyàwó pásítọ̀ ń yàlẹ̀? Ẹ mọ̀ wípé ìṣòro tí àwọn obìnrin tó wà níta tó ń dojú kọ nìyẹn. Àwọn tó máa ń kẹjọ́ wá bá yín nínú church, àwọn tí ọkọ wọn máa fẹjọ́ sùn wípé ẹskísà ẹ kìnnìkan àbí obìnrin tó máa sọ fún yín pé ẹskísà ọkọ mi ò rí mi, tẹ́ ẹ pé ọkọ yẹn tẹ́ ẹ máa bá sọ̀rọ̀, ǹjẹ́ ẹ rí ara yín níbẹ̀? Ẹskísà, ẹ jẹ́ káwọn ìyàwó pásítọ̀ náà kan gbádùn yín, ẹ jẹ́ kan gbádùn yín. Ìyàwó pásítọ̀ mi ó kàn ó ti rẹ̀, ó ti wà tired because nǹkan tó bá pàdé kò bá gain fún ara òrọ̀. Ẹskísà, ẹ fara tu ìyàwó yín. Mo sọ lọ́sẹ̀ tó kọjá pé kò yẹ kéèyàn torí pé ó márì kó ṣiṣẹ́ ìránṣẹ́ tán kó dẹ̀ lọ sínú ọ̀run àpáàdì. Majority of pastors' wives are dying because they are neglected. Ẹskísà, ẹ yé pa àwọn ìyàwó yín tì, ẹ yé fìyà jẹ́. O ti mọ̀ pé kò síbi tó fẹ́ lọ, kó tó sọ̀rọ̀ méjì wá ti fọlọ́run kọ ọlọ́run. Ọlọ́run máa rí nǹkan tí èèyàn ò rí lórúkọ Jésù. Nítorí ìyàwó yín wọ náà o, ẹ̀yin obìnrin, mo sọ fún yín, Ọlọ́run ló lè gbà wá o. Ọlọ́run á bá wa tú ìgbéyàwó wa ṣe. Yé bá pásítọ̀ ìjà kojú sọ́lọ́run, fẹjọ́ ẹ̀ lọ sí headquarter lọ́dọ̀ ẹni tó pé Olúwa bá mi wọnú ọkàn kọ mi, jẹ́ kọ́rọ̀ mi yé, jẹ́ kó tiẹ̀ rí mi. Ọlọ́run á gbọ́ àdúrà wa, ilé wa àti ọ̀nà wa kò ní dàrú. Àwọn ọmọ wa, inú wọn á dẹ̀ máa dùn ní gbogbo ìgbà. Àbárí ìdílé, especially ilé àwọn olùṣọ́ àgùntàn, tí gbogbo ẹ̀ ń dàrú lórúkọ Jésù. Olúwa, pàṣẹ ìtura sínú ilé wa ní ẹnìkọ̀ọ̀kan wa, in the name of Jesus. In Jesus' name we have prayed, amen. Lágbára Ọlọ́run, lọ́sẹ̀ tó ń bọ̀, a máa tẹ̀síwájú. Ó dàárọ̀.
9: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti anje at awon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ, àwọn obìnrin tí wọ́n já opó, kódà àwọn olóyún náà ò gbẹ́yìn. Nípa àtìlẹ́yìn oríṣiríṣi, ẹ̀yin obìnrin, ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana. Fún àlàyé, ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram, and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com.
12: Women on Assignment. On our knees, we fight to win.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

gbé kalẹ̀ òkúńjò ìwé àlá ni orí ọ̀fẹ́ láwọn àyípadà eléyìí tó ń bá ọrọ̀ ajé lágbàáyé jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ torí wípé bí orílẹ̀-èdè nàìjíríà bó bá lè tan mọ́ àwọn orí ọ̀fẹ́ ọ̀hún orílẹ̀-èdè náà yóò túbọ̀ tẹ̀síwájú sí i ọ̀gá àgbà àjọ tó ń bójútó ìdókòwò lágbàáyé ọ̀hún ló wá rọ ìpínlẹ̀ Delta láti tora rẹ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ eléyìí orílẹ̀-èdè nàìjíríà ò tún mọ̀ wò gẹ́gẹ́ bí ibi ìdókòwò lálà lọ́jọ́ iwájú òkòjọ ìwé alàgbóríyìn fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Delta fún kíkéde irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ bákan náà ló gbóríyìn fún ìṣèjọba gómìnà Oborevwori fún títulẹ̀ $100 million owó dọ́là fún owó ìdókòwò ó ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì irú rẹ̀ tó jẹ́ wípé ó lójú ìpínlẹ̀ tó le gbé àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn ọmọlẹ̀ yìí tó wà lókè òkun NITCOM ló ti jẹkùdù mímọ́ wípé wọ́n ti gba ìdásílẹ̀ àwọn ọmọbìnrin lẹ̀ yìí léyìí tí wọ́n wà látìmọ́lé láìpẹ́ yìí o àwọn obìnrin ọ̀hún níròyìn jẹkùdù mímọ́ wípé wọ́n wà àtìmọ́lé ní pápákọ̀ òfurufú Meritus ìyẹn ní 21st oṣù keje lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan nínú èyí tí fọ́nrán àgbéléwò kan ti fihàn yányáyáyá bí wọ́n ti ṣe ti àwọn ọmọbìnrin ọ̀hún mọ́lé àtẹ̀jáde kan látẹnu àjọ ọ̀hún jẹkùdù mímọ́ wípé àwọn obìnrin náà ti gba ìtúsílẹ̀ wọn wọ́n sì ti ń bọ̀ lọ sí Nairobi àjọ NITCOM jẹkùdù mímọ́ wípé alága rẹ̀ Abike Dabirierewa inú ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè nàìjíríà láwọn orílẹ̀-èdè tọrọ kan láti lè rí wípé irú ọ̀ràn bẹ́ẹ̀ ò tún padà ṣẹyọ mọ́ àjọ ọ̀hún ló wá dúró mọ́ ìgbìyànjú rẹ̀ láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń gbé lókè òkun tàbí àwọn ènìyàn tó ṣẹ̀ṣẹ̀ rìnrìn àjò títí di àkókò yìí àwọn aláṣẹ Meritus ni wọn ò tí ì sọ̀rọ̀ kankan nípa ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ra wàrú ọwọ́ mínísítà tó ń rí sọ̀rọ̀ Sheode David Umahye ló ti tako ìpè kan báyìí tí wọ́n ń pè wípé ṣe ni kí ìjọba kò rọ̀ lóye látàrí òkú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rẹ̀ eléyìí tí wọ́n bá nínú iléègbé rẹ̀ Umahye jẹ́kùdù mímọ́ wípé àwọn ènìyàn náà ni wọ́n ń dọ́gbọ́n láti sọ irú ọ̀rọ̀ ikú tó pa Mary Abila ní ilé òun di ọ̀rọ̀ òṣèlú ẹni tó dolóògbé ní oṣù kẹfà ọdún tá a wà yìí nípa kéké sí ààrẹ Bọ́lá Tinubu wípé ńṣe ni kò rọ̀ ń lóye lójú ẹsẹ̀ mínísítà ní kàkà bẹ́ẹ̀ ńṣe ni ààrẹ rọrùn láti gbájúmọ́ iṣẹ́ eléyìí tó ń ṣe lórí ìdàgbàsókè ohun amáyémúgbà rọrùn nílẹ̀ yìí Umahye ó ní kò fọ̀rọ̀ kankan léde lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà ìyẹn lórí ikú Abila ṣùgbọ́n jẹkùdù mímọ́ wípé ohun tó jẹun lógún báyìí òun ni láti tẹ̀síwájú nípa iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ẹ̀wẹ̀ àwọn aláṣẹ ó ní wọn ò tí ì sọ kankan báyìí lórí àbájáde ìwádìí tí wọ́n ń ṣe lórí ikú Mary náà ètò àdúrà olóṣooṣù iléeṣẹ́ àdàbà FM iṣẹ́ rẹ̀ tóṣù kẹjọ ló ṣàkóná àwọn òṣìṣẹ́ àtàwọn aláṣẹ iléeṣẹ́ àdàbà FM níbi tí wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tó ṣe nínú oṣù tó kọjá tí wọ́n sì tuntun ń gbàdúà fún ohun tí wọ́n ń retí nínú oṣù yìí ẹni tó fi ọ̀rọ̀ ìyànjú léde níbi ètò náà ìránṣẹ́ ọlọ́run akíngboyè akínlẹ́kẹ̀ láti inú ìjọ Christmas Impact Christian Center Àkúrẹ́ ló jẹkùdù mímọ́ wípé ó ṣe pàtàkì láti mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà bákan náà ìyẹn ló ṣe gbòógì láti mọ́ béèrè fún àánú lọ́dọ̀ ọlọ́run nípa kékeré rẹ̀ lójoojúmọ́ nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ olórí oko káfàtà iléeṣẹ́ àdàbà FM Sir Martin Ayọ̀ọ́lá ẹni tí olùdarí ẹ̀ka tó ń powó wọlé Alhaji Temidayo Karim ṣojú fún dúpẹ́ gidigidi lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run náà ó sì rọ àwọn òṣìṣẹ́ láti ṣera wọn ní òṣìṣẹ́ ọwọ́ tí gbálẹ̀ mọ́ ètò àdúrà ọ̀hún ń lo yọrí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orin àdúrà fún àwọn òṣìṣẹ́ àdúrà fún iléeṣẹ́ àti àdúrà fáwọn adarí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adélékè ló ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà láti takété sí ohunkóhun tí ó bá pọn mi òkèrútòdò nípínlẹ̀ ọ̀hún ó sì rọ̀ wọ́n láti mọ́ṣe fààyè gba ìbẹ̀rù látọwọ́ àwọn olùdúkùkù lájà ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní 15th oṣù kẹjọ tá a wà yìí nílùú òṣogbo Adélékè ló fi àfọkàntán rẹ̀ léde wípé òun yóò tún jáwọ́ olúborí lẹ́ẹ̀kejì ó ní ìṣèjọba ọ̀hún ló ti ṣe ribiribi fún àwọn òṣìṣẹ́ ìgbáyé gbádùn àti àlàáfíà wọn ètò ìlera ètò ẹ̀kọ́ ìpèsè ohun amáyémúgbà rọrùn àti ṣíṣètò ọ̀gbìn lọ́pọ̀ yanturu gómìnà ọ̀hún mo dáhùn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun lójú wípé gbogbo ìgbìyànjú ló ti wà nílẹ̀ láti lè rí wípé ààbò tó péye wà

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: E kaabo pada foroyin lakoto e kan si wa ni www.adaba889.fm. Tabi ke shakala de FM app ni Google Play Store. Ba kana le le ba wa dore ni www.facebook.com/adaba88.9. Adaba 889 FM lawa loju opo Instagram atalagbele bo Twitter wa. Adaba FM TV latagbo mole si loju opo YouTube. Beyin ba wa ni royin kan te FM fi to wa leti. Ete ate jise ranse ti wa ni newsroom at Adaba 889.fm. Abo ijoki igbenu sairoyante si waju. Ogunlogo awon omo ile Ethiopia latekun Tigray lo ti sa lo si Sudan bayi latari igbodo oruso kan to tun se bele laarin awon ologun ekun na atologun ile Ethiopia ijajako akata ohun eleyi ti won salaye gege bi eleyi to lagbara julo leku ohun lati pa togun abele to ti tenubodo ni nkan bi odun merin seyin lo tun bere lojo Saturday iyan lagbegbe Sherina ni egbe to si enubode Sudan awon eniyan ti won je omo egbe Tigray People's Liberation Front TPLF je ko di memo wi pe ija won en lo sakonu lilo awon nkan ijagun oloro nlala yiyan nkan sira won latoke eleyi to si gbenuwo ojo isimi ija won lo waye leyin odun meji togun abele lekun ariwa Ethiopia laarin TPLF ati ijoba apapo ti o senuro leyi to si je wi pe opolopo awon eniyan ni won tin lo bayi wi pe o sese ki eleyi ko tun koja ohun ti won gbero tele. Iran lo ti tako oro kan taare orilede America Donald Trump so wi pe oni ojo isimi oni won yo tun soro lori igbese ati le petu sawo to nlo. Ààrẹ Donald Trump ló ti jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ ìsinmi wípé ọ̀rọ̀ kan ti wáyé pẹ̀lú ilẹ̀ Iran eléyìí tó jẹ́ wípé lónìí yìí gangan ó ní wọn yóò sọ̀rọ̀ lórí ẹ̀ eléyìí tó mọ́ kóhun ṣíṣẹ̀rọ̀ lórí ohun tó pè ní ìkọlù alákọ̀ tó fẹ́ ṣe sí orílẹ̀-èdè Iran. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ló tún wá jẹ́ kó di mímọ̀ wípé Iran àtàwọn aṣojú kan lẹ́kùn ìlà ọ̀run àárín gbùngbùn inú wọn sọ fóun wípé kóhun ó ṣẹ̀ṣẹ̀rọ̀ lórí ìgbésẹ̀ alákọ̀ tóhun fẹ́ gbé sí Iran náà. O jẹ́ kó di mímọ̀ wípé wọn ò tí ì fẹnu kò sí ọ̀rọ̀ kankan títí di àkókò yìí. Ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ tó ń bójútó lẹ̀ òkèrè nílẹ̀ Iran Ismail Bagheel jẹ́ kó di mímọ̀ wípé Tehran ò bá ilẹ̀ Amẹ́ríkà ní àsọ̀rọ̀ kankan o àti wípé kò sí ìgbésẹ̀ láti sọ nkankan lórí ọ̀rọ̀ náà. Lágbọn ìròyìn àwọn amúlùúdùn Big Brother Naija ló ti sísọ lójú Akol àti Flora ẹni tí ó pè ní àwọn eléré pa tó lè kó àwọn yòókù ṣiṣẹ́ nínú ilé. Ìkéde ọ̀hún ló fi léde yẹn nírọ̀lẹ́ ọjọ́ ìsinmi lákòókò tí wọ́n lé àwọn ènìyàn kan kúrò nínú ilé ọ̀hún. Àwọn méjèèjì akóniṣiṣẹ́ ọ̀hún ó ní wọ́n ṣẹ̀ ṣe àfilédè irú ètò bẹ́ẹ̀ ní ẹlẹ́ẹ̀kọkànlá ìdíje Big Brother. Léyìí tó sì jẹ́ wípé àwọn méjèèjì ọ̀hún ó ní wọn yóò wà nínú ilé náà títí tí wọn yóò fi parí kódà bí ẹnikẹ́ni bó bá dìbò wípé kí wọ́n lé wọn kúrò nínú ilé Big Brother ò ní lé wọn. Ẹ̀wẹ̀ bó ṣe jẹ́ wípé wọ́n ní orí ọ̀fẹ́ láti dúró títí di òpin eré náà Akol àti Flora ní òní lórí ọ̀fẹ́ láti lè jáwé olúborí tàbí gba ẹ̀bùn eléyìí tẹni tó bá jáwé olúborí yóò gbà. Gbajúgbajà eléré ipa ojú òpó ayélujára ní Kataife ló ti jẹ́ kó di mímọ̀ wípé ṣẹ̀rí ìgbéyàwó ti Pella àti Jarvis eléyìí tó gbojú òpó ayélujára kan ni ló jẹ́ látàrí àti lè dẹ́rìn pa àwọn ènìyàn lásánlásán o. Ìṣe ni Kataife fọ̀rọ̀ náà léde lákòókò tó ń ṣe ètò rẹ̀ lójú òpó TikTok nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n lọ síbẹ̀ ó ní wọn ò mọ̀ wípé eré egéle lásán ó ní Pella àti Jarvis ń ṣe. Ọ̀rọ̀ náà ni ló ti fa gbọ́ngbọ̀ngbọ̀n lójú òpó ayélujára. Kataife jẹ́ kó di mímọ̀ wípé ètò ìgbéyàwó náà kì í ṣòótọ́ ó ní ìdí abájọ nìyẹn tí wọn ò fi pè ó síbẹ̀. Ẹ̀wẹ̀ Pella àti Jarvis ò tí ì sọ nkankan lórí ọ̀rọ̀ náà títí di àkókò yìí. Bákan náà ni àwọn méjèèjì ni wọ́n ń gbé ìgbésẹ̀ ni wọ́n ń gbáradì báyìí fún àti lè gba wájú olúwa lọ kí wọ́n lọ fi òtélé ìgbéyàwó ọ̀hún ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tá a wà yìí. Pella ló fi ọjọ́ náà léde lójú òpó ayélujára lẹ́yìn ìgbéyàwó wọn tá láṣàdé eléyìí tí wọ́n parí ní ọjọ́ kìíní oṣù kẹjọ. ṣaaju igbeyawo ti won yo ti gba iwaju oluwa lo hun pela ajako di memo fun awon olufere lojo po Instagram oni awon eniyan ti won ba pe nikan oni won yo lori ofe lati ba won de waju oluwa lagbon iroyin ere idaraya awon iko to lo soju orilede Nigeria ninu idije Commonwealth isire todun 2026 to waye ni Glasgow Scotland ni won ti yanjo bayi gege bi okan lara awon orilede to se daada julo ni mo ti won ti se gba ipo keje ninu awon eniyan to gba ami julo ninu idije na orilede Nigeria nlo ni ami wura mewa ide meje ati baba meje eleyi to ye o mu ki won yanjo gege bi orilede to le tete julo nile adilawo bakan na ni won tun gba ipo to nitumo ninu awon orilede to wa lagbaye oro hun on lo di fifi lede lojo pa lagbelebu idije Commonwealth todun 2026 ni igba ti won pari idije na nilole ojo isimi iroyin ere idaraya ina la fi mo repete lori iroyin asale wa fun toni lati le se adaba 88.9 fm akure adeyemi la wa lolo tu iroyin adegboye gala ni loruko ti mi mu kiyin oru ayo lasun ani jeun ti o te wa lorun o daro
2: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pe awon igbese won yi loni ki o le lo data rẹ lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
3: dem say monkey smart na because three near But now monkey will jump past the eye the quick see.
4: Don't call me auntie.
3: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
5: Yes sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything oh. All the gas goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor Bet Power. GoTV. Love it.
6: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dose fi dùn tí o lè gbàdé rárá?
7: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
8: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
6: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
9: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
6: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
10: Mami,
6: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
10: Mamadon ni.
6: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.
11: Nyangi.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ti si ofin
1: bẹẹni o ko sẹsẹ bẹ
0: o ṣe ko si nibẹ
1: ko sẹsẹ bẹ o
0: tori pe won la ofin ọrọ kalẹ
1: bẹẹni sọ bẹẹni o
0: o wa n tẹsẹ niwaju won lojojumọ
1: a dari wa yo
0: o ba gbegba wa lo mo gbe
1: a lo mo gbe o
0: tori won fẹ fiya ije o laye
1: bẹẹni baba mi kabiyesi
0: mo wo ninu ẹmi
1: o yes sir
0: ire yi le gan
1: bẹẹni o ayera yo
0: oluwa ni lara awọn ti n gbohun yi lori afẹfẹ
1: kabiyesi o iwọ to n gbohun yi o
0: ti won gbadua ni gbogbo iga
1: jesu
0: o ni wo bi won ti n jiya
1: jesu
0: labẹ ofin
1: ọlọrun si o ni are balẹkun o
0: farao ile won
1: kabiyesi ọlọrun o
0: labẹ ofin farao ile yin
1: jesu
0: o ya jade ku nbẹ
1: abi jesu kabiyesi
0: kaya da balu firi ada ẹyin kò gbọdọ̀ jẹ́ àdùn.
1: bẹ́ẹ̀ni o yes sir ẹ o.
0: òfin bẹ̀ nìyẹn.
1: bẹ́ẹ̀ni wọn ò gbọdọ̀ jẹ́ àdùn.
0: ní ilé wa.
1: bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ni o.
0: wọn kì í jẹ́ àdùn.
1: kábíyèsí ọlọ́run o.
0: ẹni bá ti jẹ́ àdùn lé yín.
1: o yes sir.
0: yóò jẹ ya.
1: kábíyèsí ọlọ́run o. jésù.
0: abájọ.
1: ẹ o.
0: tó o bá ti ronú rere tó o fẹ́ ṣe.
1: ẹ o kábíyèsí o.
0: wọ́n fi àìsàn ọmọkùnrin lójú.
1: adániwáyé.
0: orí ẹ̀ṣẹ̀ yẹn ni wà ní gbogbo wọlé.
1: ọlọ́run kò tó jẹ́ sùn.
0: kí o tó rántí tó o fẹ́ ṣe.
1: bẹ́ẹ̀ni sà wá ti náwó tẹ̀.
0: owó wà ní tó mọ́.
1: kábíyèsí o.
0: abájọ.
1: bẹ́ẹ̀ni o.
0: ní ilé yín.
1: ilé bàbá rẹ̀.
0: ọjọ́ tí wọ́n bá ti ronú kọ́fẹ́ṣẹ̀ káyọ̀. ọjọ́ yẹn ni wọ́n máa ń kú nílé yín.
1: ọjọ́ yẹn ni o.
0: ọjọ́ tó bá ti ronú pé. bẹ́ẹ̀ni sà. ọjọ́ yẹn ni wọ́n máa ń kú nílé yín.
1: kábíyèsí ọlọ́run o.
0: tó o bá wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ tí bàbá rẹ̀ wà.
1: ọyẹ sà.
0: wọn ò ní fìyà jí ọ.
1: àtọ.
0: ṣùgbọ́n.
1: kábíyèsí o.
0: ọjọ́ tó bá ti ronú pé. mo fẹ́ ju bàbá mi lọ.
1: mo fẹ́ dìde.
0: wọ́n á dìde ogun tì ọ́.
1: kábíyèsí ọlọ́run
0: o. wọ́n wá máa fayé rẹ sẹ́yìn.
1: jésù.
0: ire ń bẹ nínú rẹ.
1: bẹ́ẹ̀ni.
0: ire ń bẹ nínú bàbá rẹ. wọ́n kà mọ́nu bàbá rẹ ni.
1: adániwáyé o.
0: àjàgánlélẹ́rú bà níjà. iná olúwadà.
1: kábíyèsí ọlọ́run o.
0: òfin ọ̀ràn.
1: jésù.
0: èyí tí farao ilé yín gbé kalẹ̀.
1: jésù.
0: ó fi fìyà jẹ àwọn ọmọ rẹ.
1: adániwáyé o.
0: apára ní pẹ̀jẹ́ dé.
1: àbí jésù.
0: kábíyèsí
1: ọlọ́run.
0: ó wọ olúwa ní èyí o.
1: yẹsọ.
0: gbogbo ẹni tí ẹ ṣàmì.
1: adániwáyé o.
0: ní ilé bàbá rẹ.
1: orúkọ jésù.
0: farao tó la òfin kalẹ̀.
1: orúkọ jésù.
0: tó sọ wípé.
1: yẹsọ.
0: lábẹ́ òfin yìí lẹ ń bọ̀ gbé.
1: adániwáyé o.
0: lábẹ́ òfin yìí lẹ ti máa lò gbà.
1: kábíyèsí ọlọ́run o.
0: sọ pé mi ò gbé abí òfin ọ̀ràn mọ́.
1: mi
0: ò gbé abí òfin anini lára mọ́.
1: mi ò gbé abí òfin anini lára mọ́. kábíyèsí.
0: wọ́n fi oúnjẹ rẹ síbi tó nira.
1: bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: wọ́n fi ìrànlọ́wọ́ rẹ síbi tó nira.
1: bẹ́ẹ̀ni bàbá mi
0: o. o gbogbo tó o fẹ́ ń jẹ́ láyé.
1: ó yẹ sà bẹ́ẹ̀ni o.
0: ìlú ibi tó nira ló wà.
1: ibi nira ni o.
0: yẹ
1: sà.
0: mo sọ tẹ́lẹ̀ báyìí o.
1: orúkọ jésù.
0: ohun olúwa ní èyí.
1: orúkọ jésù.
0: ẹ jáde lábẹ́ òfin gbogbo.
1: àbí jésù. kábíyèsí
0: òfin.
1: ó yẹ sà.
0: lábẹ́ òfin.
1: kábíyèsí ọlọ́run o.
0: tí ògo rẹ ti ṣẹrú.
1: orúkọ jésù.
0: mo kéde.
1: ó yẹ sà.
0: o yẹ jáde kúrò níbẹ̀.
1: àbí jésù.
0: ẹni tó bá ti wà lábẹ́ òfin.
1: ó yẹ sà bẹ́ẹ̀ni sà.
0: àgọ́ rẹ̀ ni yóò máa ṣẹrú.
1: bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o.
0: ògo rẹ̀ yóò wà níbi tí a dé mọ́ nínú ibojì.
1: kábíyèsí ọlọ́run o. jésù.
0: nígbà tó bá kú.
1: ẹ o tó bá kú tán.
0: àgọ́ rẹ̀ á lọ bá ògo rẹ̀ nínú ibojì.
1: adániwáyé o káì.
0: ó ní wípé.
1: ó yẹ sà.
0: ènìyàn gbé ilé ayé.
1: bẹ́ẹ̀ni o.
0: ṣùgbọ́n.
1: bẹ́ẹ̀ni o.
0: ògo ń gbé ibojì.
1: kábíyèsí o kábíyèsí o.
0: wo bí.
1: yẹ sà.
0: o orí.

0: mi.
1: Àwọn testimony tó máa ń mú kéèyàn di ọ̀dẹ lélẹ́yìí.
2: Yes sir, this is powerful testimony.
1: Ẹni tí mo dákẹ́ ìmọ̀ tí mo lè sọ mọ́.
2: That the Lord is speechless.
1: Malaba Oshita.
2: Yes.
1: Tipa méjì.
2: Méjì.
1: Pẹ̀lú ilé kan.
2: With one good house.
1: Ṣé máa kàtó sa?
2: Yes sir.
1: Nínú oṣù kẹjọ yìí.
3: This August.
1: Yes sir.
3: Sir.
1: Tí gbogbo èèyàn ò bá rú ẹbọ yìí.
3: If everybody did not give this offering.
1: Ẹyin tí ẹ gbọ́dọ̀ wọnú májẹ̀mú ẹbọ yìí.
3: Because I enter this covenant.
1: Gbogbo ẹyin tí ẹ ti rú ẹbọ 900.
3: Those that you've offered 900 now before.
1: Kí oṣù kẹjọ tó parí.
3: Before this new month.
1: Gbogbo ẹyin tí ẹ rú ẹbọ 900.
3: Those that have given that 900 now before.
1: Kí oṣù kẹjọ tó parí.
3: Before the end of the seventh month.
1: Ẹyin yẹn lè gbọ́dọ̀ ṣe o.
3: You must make sure you offer this offering.
1: Ìwọ tó dẹ̀ ti ṣe.
3: Are you there yet to do your whole?
1: Ọjọ́ kìíní yóò gbọ́dọ̀ lọ.
3: This day one must not go.
1: Ọjọ́ kìíní.
3: This day one.
1: Oṣù kẹjọ.
3: The month of August.
1: Kò gbọ́dọ̀ lọ.
3: Must not go.
1: Títí sà.
3: Sir.
1: Kó tó di ọjọ́ kẹjọ.
3: Before the 8th.
1: Oṣù kẹjọ.
3: The month of August.
1: Ọjọ́ ìbí bàbá mi.
3: The president of my
1: father. Samuel Ojo.
3: Samuel Ojo.
1: Adébáyò Authority.
3: Adébáyò Authority.
1: Mo fẹ́ lo májẹ̀mú yẹn.
3: This is the covenant.
1: Nítorí ayé ẹ̀yẹ ẹ̀yẹ kan.
3: For some people.
1: Bàbá mi Authority.
3: My father Authority.
1: Èdìdí ọjọ́ ìbí wọn.
3: Covenant of his birthday.
1: Mo fẹ́ lo èdìdí yẹn sà.
3: This is the covenant.
1: Gbogbo ẹtí ti ń gbọ́ mi.
3: Every listener.
1: Èmi ọmọ bó ti rú ẹbọ yìí.
3: After how you give this offering.
1: Gbogbo ẹni tó ti rú ẹbọ yìí.
3: Everybody has given this offering before.
1: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ yìí.
3: The only way you not give this offering.
1: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ yìí.
3: The only way you not give this offering.
1: Ní àdàbí.
3: It's only an excess.
1: Tó bá ti rú ẹbọ yìí.
3: Didn't give that offering.
1: Kí oṣù keje tó jalè.
3: Before the end of the seventh month.
1: Ẹnìkan níṣẹ́ kí n tún wá tún ṣe ni.
3: Ó ṣe rely on the preaching.
1: Ó ṣe jẹ́ ọjọ́ kìíní.
3: Why is it day one?
1: Oṣù kẹjọ.
3: On the month of August.
1: Májẹ̀mú yẹn wí pé.
3: Governor say.
1: Jẹ́ kí wọ́n ṣe.
3: Let them do it o.
1: Sori 900 yẹn.
3: This 900 naira.
1: Kò lè la ẹ.
3: Cannot save you.
1: Ṣùgbọ́n lè la ọ̀nà fún ẹ.
3: I can make way for you.
1: Kò lè la ẹ.
3: Cannot save you.
1: Ó lè la ọ̀nà fún ẹ.
3: I can make way for you.
1: Ó lè la ọ̀nà fún ẹ.
3: I can make way for you.
1: Owó tí ò lè la yẹn.
3: But I cannot save
1: you. Ó lè la ọ̀nà fún yẹn.
3: I can make way for you.
1: 900 yóò tó ṣe business.
3: I cannot make
1: you go
3: straight. But.
1: Ó lè sílẹ̀kùn ayọ̀ fún ẹ.
3: I can
1: open the door of
3: joy for you. Ó lè
1: sílẹ̀kùn aláàánú
3: fún ẹ. 900 naira.
1: Ẹyin tí ẹ rú ẹbọ.
3: God has given offering.
1: Tẹ́ tẹ̀lé ohun Olúwa.
3: Please follow this word.
1: Kí oṣù kẹjẹ tó jalè.
3: Before the end of seventh month.
1: Ẹyin tí ẹ rú ẹbọ yẹn.
3: God has given that offering.
1: Ọjọ́ kìíní.
3: Of the day one.
1: Oṣù kẹjọ yìí.
3: Of the month of August.
1: Rú ẹbọ yẹn.
3: Do the offering again.
1: 900 naira.
3: 900 naira.
1: Kí ilẹ̀ tó ṣú.
3: Before night fall.
1: Máa rú ẹbọ yẹn.
3: Start offering that offering.
1: Ìwọ ni ilẹ̀kùn ọ̀nù fẹ́ ṣí fún.
3: Yes sir, you are next to testify.
1: Ti BGB. ìbàdàn.
0: Oh yes sir.
1: O kan ìkírun.
0: Ìkírun.
1: Lẹ́yìn ìkírun.
0: Oh yes sir.
1: O padà sí Èkó.
0: Èkó ló pọ̀.
1: Lẹ́yìn Èkó. Ìlọrin.
0: Ìlọrin Àfọ̀njá.
1: Lẹ́yìn Ìlọrin.
0: Yes sir.
1: Ọ̀fà.
0: Ọ̀fà.
1: Lẹ́yìn Ọ̀fà.
0: Àbíẹ̀sẹ̀ o.
1: Ilẹ̀ṣà.
0: Ilẹ̀ṣà ni o.
1: Lẹ́yìn Ilẹ̀ṣà.
0: Oh yes sir.
1: Ẹ̀yin ará Òǹdó.
0: Òǹdó.
1: Ẹ máa retí wòlíì.
0: Ẹ máa múra lẹ́ o.
1: Ara mi sí ọ.
0: Kábíẹ̀sẹ̀
1: o. God bless you all.
2: Ọlọ́mọ àbúkọ wọ yóò.
1: Yóò dára fún ọ. Ìwọ gẹ́gẹ́.
4: Lẹ́rìí kan.
5: Òkè sí Yóní Mogun, Ààrẹ Mọ̀lẹ́gun, ibi àdúrà ti ń gbà.
6: Libẹ̀, libẹ̀, má fọwọ́ kọ.
7: ADABA.
8: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáìjáìjáì ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ̀ọ́sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
9: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lùgbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
10: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
9: Phone number mi 08164122777.
11: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní pọ́dà. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ́ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ́ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ́ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula. Bàbá kẹrẹ wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
9: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún rọ ẹ ni oríkèríkè ara ń rọ ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor. Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi. Babangana, Bàbá Kẹrẹ Wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
9: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Phone number mi 08164122777. 7-7 agbo marugbo takebe ohun ni agbo temi ngbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gogo ru ko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tun pada si bo se nse ni iru ko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re
10: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
9: Babangana Baba Kerewa phone number mi 08164122777 08164122777.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
12: It's about to go down.
13: What?
14: Aww. My love, what did happen?
13: Before I marry you, the TV where you promise, the fridge inko, where it is? Washing machine inko, will I be using my hands to wash clothes in 2026?
14: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD care.
13: So all those things done already there, house?
14: Abba, since last month.
13: Ah, pastor, continue the wedding.
15: Yay! Walk on up, turn together.
14: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
16: Visit us at Danco Plaza, at Jiloson, beside the Lumotos, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
17: CityCare! Pay small, small. Live BB!
18: Ha! O ma se o. Iku pagbe bi eni ti o daro. Iku paluko bi eni ti o kosun. Iku yi lo papa wa mu iya wa lo. Let Mrs. Cecilia Mojisola Osuma. Mama lo 90 years la yo si atese yi. Kiku to wa wole mu mama wa lo laarin wa o. Eyi lo mu ki gbogbo ebi ati idile Osumo ati Obadami Lola fin kede eto. Ase kagba ayeye eto isiku mama wa.
19: Wednesday 5th August
18: 2026 ni jijo ajabu e.
19: Mama kakakiri ilu
18: Owomade.
19: Lago mewa o. Buro 10 AM
18: ni number 9
19: Aruwa Joye Street
18: Oba wa ni
19: 7th of August 2026
18: ni a lo gbe ara mama
19: ni ile igbokusi St. Louis Catholic Hospital
18: Owo.
19: Lo si ile won
18: to wa ni
19: Agunka Oke Ogun
18: Owo.
19: Laago mewa owuro
18: lojo yi bakan na ni
19: ayeye
18: asale orin isi
19: idagbere orin onigbagbo
18: Christian Wakey
19: laago meta irole 3 PM
18: Oba wa ni
19: on the 8th August 2026
18: eto isinsiku
19: ni ile ijo
18: Salvation Army Corps
19: isa ipin owo
18: ni aago mewa owuro
19: 10 AM
18: tete leyin yi
19: ni a
18: lo si
19: mama si ibi ikeyin
18: ayeye wejewemu ati
19: gbigba alejo
18: ohun ijo eni omo si
19: papa isere
18: ile iwe adedewe
19: nursery and primary school
18: Oke Ogun
19: owo
18: omalu gboroko naisa
19: omalu gboroko
18: adagun yoyo
19: omalu gboroko yerumeyu
18: agbara gboroko
19: gboro ne paroko si akinlabi
18: akinlabi run muche omuche kokoche
19: aya malu peme
18: ajodan agbosonra
19: aya malu peme
18: eri dupeme naja
19: aya malu peme
18: omachugbe cha yoro
19: aya malu peme
18: apagbo
19: weru
18: mabun je
19: oma erewa yinda
18: omalu rere awodu rara
19: okan baba ti wa okan baba ti wa
18: okan ki baba ba ti wa
19: mu popo male reberebe
18: mu aki
19: olofe deji oko un
18: o ma jingbe dale ya
19: o ma ruwo do fe lasi
18: o ma ma icha de gbele sogode gbe wa
19: o ma le pete si yogun le ya ewo
18: pe mu le re ma ja re o
19: alawo re be ti ye
18: pe mu gba te
19: dagode o
18: odigo mu oja
19: iwaju esan
18: eyin esan
19: o ma ma ma sun gbagbe gegede
18: ongo
19: o ma turi toko o
18: emi
19: aya
18: o ma
19: Mrs. Olayinka Aya James Ibidapo Ochuma Jobe
18: owo fi
19: yo baun mu oku
18: iyoko un
19: kede o
20: ori oke taku ti jesu ni ijo essence africa ni le pa ikari akoko ti pe ogun odun ti o bere gbogbo eyan e je ka lo da wa idunu fun onibu ore
21: everybody e wa ba mi
20: lojo kenje osu kenje 2006 lodun na
21: fi di isojo ori oke taku ti jesu lele
20: jesu waye ni ojo meta akoko ti o bere osu lati odun na
21: olorun si ti ran yi leyin pelu ise ami ati iyanu
20: ti wa pe ogun odun ti afurugbi ti furugbi orere ni essence african church le pa ikari akoko
21: ti rugbi na si so opolopo eso orere
20: ti le na si mu asukun re jade wa
21: gbogbo eyan je ka lo si gba aye ogun odun idasile ori oke taku ti jesu ni essence african church le pa ikari akoko
20: ti yo bere ni monday 3rd wednesday 5th august 2026
21: ago mesan aro ni ori oke taku ti jesu yo ma bere
20: ole ko ri ti a pe ni
21: an dupe lowo olorun nitori o je olooto
20: God for his faithfulness.
21: Psalm 106:1.
20: Àwọn oníṣòyí ti a máa bá pàdé
21: ni. Venerable VA Ọ̀pálẹ́yẹ.
20: Venerable AO Olúṣakẹ́.
21: Venerable Julius A Adéyẹmọ.
20: Àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
21: Wọ́n bá Jésù pàdé níbi ayẹyẹ ogún ọdún yìí.
20: Kí a sì dá ìkógun rẹ padà fún ọ ní orúkọ Jésù.
21: Right Reverend J.O.B. Ibadan J.P.
20: Bíṣọ́ọ̀bù ilé àkọ́kọ́ ni olùgbàlejò àgbà.
21: Venerable J.A Adéyẹmọ ni olùkéde lórúkọ ìgbìmọ̀ àjọ̀dún.
0: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Mámu àmú para Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
3: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
22: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now.
1: Padà, má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
2: Ibẹ̀ gan-an ló wà. Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Adaba FM, I like it forever.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps. Ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táǹgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èlò ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì ni aláwọ̀ ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹn tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀ yín.
3: Ó wà nílé iṣẹ́ wa
2: ni. Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín?
3: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ ti máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 081 081
2: 01
3: 04
2: 04
3: 28
2: 28
3: 04.
4: 04 ẹ jẹ́ tun mulẹ̀ kan si
3: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ káǹfààní eléyìí ó fún ọrù.
5: Wẹ́pà
2: Signal Send Nigeria Limited tún gbéra mi ìdè, wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́bánbárì ibẹ̀ ni pé ẹ tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, Go TV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nù lé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú sí èyíkéyìí iléeṣẹ́

0: pọ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Àwọn máa tẹ ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òrùn sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú
4: ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfi kọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ ọgọ́rùn ọdún wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-64-60

0: 64 19 64 60 64 19 àlàáfíà ara wo ní gífí abẹ ojúbọ.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Samsung phone for any of our M-Copper shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now now. Pay small small.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: polówó ọjà yín o.
1: Ẹ polówó ọjà rẹ.
2: Polówó ọjà rẹ.
0: Ẹ yá polówó ọjà yẹn o.
1: Polówó ọjà ẹ.
3: Polówó ọjà ẹ.
2: Polówó ọjà rẹ.
4: Ẹ máa bọ̀ kẹ ẹ wá polówó ọjà yín.
5: Ẹ wá polówó ọjà yín o. A kó ẹni ẹran mọ́ a polówó owó mẹ́ta o.
6: Ẹ̀yin èèyàn mi, ẹ wá polówó ọjà yín.
7: Nínka yín, Bíánù Káíréru náà yá ọ̀nà náà yóò nù nìyẹn mẹ́.
6: Ẹ̀yàn mi kété, ìyá polówó ọjà rí o.
8: Ẹ wá polówó ọjà yín. Ẹ̀dẹ̀mi la polówó ọjà wọn o.
9: A kà bá ń dá igbe ń gbé manáfa lébi rà, a náà ń lòwù, a kà wá vé ti pàrònú rẹ̀ ni o, dùwà wé ti pàrònú rẹ̀.
6: My people, come and advertise your goods and services.
3: Polówó ọjà rẹ.
8: Ẹ̀yin yẹ ẹjẹ́ yẹn ti ya, ń wí ẹ wá polówó ọjà yín.
0: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
10: Ẹ jẹ́ ká polówó ọjà wa o.
11: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
8: Gbogbo ẹ̀yin yẹ ẹjẹ́ kọ̀ líìsì mi, ìyẹ́ ẹjẹ́ arúgbó bíi tèmi, ń wí kẹ́ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
12: Polówó ọjà rẹ.
13: Come and advertise your products and organizations on Paronu rẹ.
14: Má dúró dégbà tí wọ́n ta lè ṣe ní gbàǹjo. Polówó ọjà rẹ pẹ̀lú Ọlọ́run Fẹ́mi Àjàkáyé, Mr. Mario Fúnra ẹ̀ lórí ètò Paronu rẹ.

0: lóye.
1: Ẹni tá a fagídí ṣe pẹ̀lú obìnrin àfàìmọ̀ kọ́ má jọ máa lágídí lolúwa ẹ̀ yóò fi bí bọ́bá dúró ni o. A jẹ́ kí n máa kí gbogbo ẹ̀ dára yìí tẹ́ ń darapọ̀ lálẹ́ òní. Èmi ò mọbi tí ọwọ́ jẹ́ ètò yìí tọ́nà ẹ̀ dé. Bẹ́ẹ̀ bá gbàgbé pàrònúrà extra náà ni ó dún ṣé mo jẹ̀bi ẹ tún máa gbìyànjú láti dá sí lálẹ́ òní tí n bá jàre apá abi tí n bá fi jàre lójú tiyín ẹ pè mí wọlé lápá abẹ tí n bá sì jẹ̀bi ẹ gbìyànjú ẹ pè mí wọlé. Ọmọ ti dira wá. Bá a fìyàwó lẹ̀ lé. Bọ́ fàlẹ́ lẹ̀ síta. Yóò pójú owó náà lọ́jọ́ kan náà. Ẹ jẹ́ máa kí n ẹ káàbọ̀. Pẹ̀lú Ọlọ́run Fẹmi Àjàkáyé lórí Facebook àwọn èèyàn ti ń darapọ̀. Wọ́n ní wọ́n máa darapọ̀ pẹ̀lú mi. Ọlọ́run Fẹmi Àjàkáyé ìdánrè Ọlọ́run ọba mi náà ló ní kó péye. Ẹ ṣáà mo bá rò kí n fún yín láwọn nọ́mbà kí n tó wọnú odù ṣé mo jẹ̀bi lálẹ́ òní. Ọlọ́run Fẹ́mi ìmọ̀mọ́ Àjàkáyé náà ló ń kọ́ mi gbọ́rọ̀gbọ́rọ̀ tí ń ṣàwó gbọ́rọ̀gbọ́rọ̀ bọ̀bọ́ tó gbọ́rọ̀ tán tí ń tún tà fún àǹfààní gbogbo ẹ̀ dá láàyè. Ẹ gbé mi lẹ́ẹ̀ má gbé mi ànú àṣà tèmi òjọ́ kúrúgbá ọ̀pọ̀lọ́ tèmi òjọ́ kọ̀ǹkọ̀ dọ̀bálẹ̀ tèmi òjọ́ ti ju àfàyàfà. Èmi lọ̀tọ̀ rẹ̀ àmọ́ tó dá fógedegbe kẹ́tẹ́kẹ́tẹ́ ni mo dádúró láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti ọwọ́ àwọn àgbààgbà tá a ti júbà fún àti forí gba àdúrà ẹlẹ́dàá mi mọ́ bẹ̀ ọ́. Má jẹ́ ń forí gba ìpàdé gbogbo ẹ̀dá tí wọ́n ń darapọ̀ ọmọ mi. 08033793018 ni nọ́mbà alẹ́ òní. Ọlọ́run ọba mi o, ó ní ìbẹ̀rẹ̀ ó ní òpin ohun gbogbo Ọlọ́run ọba mi náà lóye kò yí ẹnìkan. Ojú òní tì mí kò sì ní ti gbogbo ẹ̀dá tẹ̀ ń darapọ̀ ọmọ mi. A wọ ibi tó yẹ ká wọ̀ lálẹ́ òní a tún máa fún yín lódù ṣé mo jẹ̀bi lálẹ́ òní. Ṣé bẹ́ẹ̀ mọ nọ́mbà tí ẹ máa gbìyànjú láti fi dá sí ìyẹn lálẹ́ yìí kí n padà tún pe nọ́mbà yẹn fún yín kó lè jẹ́ ojúlówó létí yín. 08162519991 ó náà ni nọ́mbà tí ẹ máa fi

0: ìwọ táyé ń pọ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú muṣu mọ́ ọ lọ́wọ́ ló wá dàbíi pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró jẹ́ ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters, Ìlàlà, Ọbalógun, off Ifewara road, Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08 3870 9441 ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing. Ìdáǹdè rẹ dájú.
1: Ẹ kálẹ̀ òdodo ọmọ Ọlọ́run, akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ kálẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Tẹ́rí ẹ̀ bá ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga ẹgbà ọpẹ́ wa, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run, kò sí ẹlòmíì. Ní ọwọ́ rẹ ni gbogbo ẹ̀dá ayé tí gbàṣẹ wọ lọba tí kì í gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. A gbé orúkọ yín ga ní àṣálẹ̀ ẹgbà ẹ̀yin wa. Ilé gbogbo tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, Ogun kò fi ayé yín sílẹ̀. Ìwọ ọkàn tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, àánú kò wá ayé rẹ rí. Gbogbo ògo tó ti dòkú, agbára àjínde kojú ìdìde. Jésù Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì Timothy Adégoríọlá, tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọlọ́wọ́ ìyanu. Ohun tí mo mú wá fún yín ní àṣálẹ̀ yìí ni ẹ̀mí apọ́ni lójú. Mo wí mi ò dáwí, mo sọ mi ò daṣọ, mo dúró lórí àpáta Kristi. Ilẹ̀ mìíràn iyanrìn ni, mo dára mi pọ̀ mẹ́jẹ̀ dún àgùntàn. Ìwọ ọkàn tó bá rí àmì méje ṣe ní orúkọ Jésù, ìṣẹ̀dá rẹ kò tún jagun mọ́. Nínú ìdè ìpọ́njú tó wà yẹn, ó yá jáde kúrò ńbẹ̀. Ẹsẹ̀ kánú ọ̀rọ̀ Ọlọ́run yẹn wípé ó sì ṣe bí ẹnìkan ti ń ké ti igi, àáké yọ sínú omi. Aleluya, àáké yọ sínú omi. Ó bọ́, a kó ìṣúrù alágbára lọ. Ọ̀tá gba irinṣẹ́ sọnù lọ́wọ́ akọni ènìyàn. Ẹ̀mí ìpọ́njú ló ń jẹ́ bẹ́ẹ̀. A ti sọ sí ẹlòmíràn di ìṣẹ́mọ lọ́wọ́. Ó sàn ṣe sáà náà ni, kò ti ẹ̀ yé mọ́. Àìsàn ti jẹ baálẹ̀ sínú ayé ẹlòmíràn. Ta ló sọ fún ọ pé o lè dìde mọ́? Ta ló sọ fún ọ pé ikú ni o pa àìsàn tó ń ṣe ọ yẹn? Ó wá wà níbẹ̀ nígbà tí a dá obí. Ta ló sọ fún ẹ pé o ò ní lọ́kọ láyé? Ta ló sọ fún ọ pé o ò ní láya? Ta ló sọ fún ẹ pé o ò lè bí ọmọ? Ẹ̀nìyàn wo ló sọ fún ọ pé o lè jẹ́ èèyàn mọ́ láyé? Ta ló sọ fún ọ pé èèwọ̀ ni ìlú òyìnbó lílọ jẹ́ fún ẹ? Ta ló sọ fún ọ pé dandan ni kí o sìnkú ọmọ? Ìwọ náà wá sọ wípé o ti gba ká mú. Ní orúkọ Jésù, o ò ní gba ká mọ́ aburú. Máa bọ̀ ní ibùdó àdúrà lọ́wọ́ ìyanu. Wá gba ìtúsílẹ̀ ní kankan. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí n júwe ọ̀nà fún ọ. Ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kó o lò 08 3870 9441. Gbọ́ lẹ́ẹ̀kan sí 08 3870 9441. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń tẹ̀síwájú. Ó wí pé yé àtọ̀rọ̀ rẹ̀ ni. Ẹ̀ríyàn Ọlọ́run wí pé níbo ni ó bọ́ sí? Ó sì fi ibẹ̀ hàn. Òun sì ké igi kan, ó sì sọ sínú rẹ̀, irin náà sì fò sókè. Nítorí náà, ó wí pé mu. Ó sì na ọwọ́ rẹ̀, ó sì mu. Ní orúkọ Jésù, ire ayé tiẹ̀ náà ti ràn lọ́wọ́ lónìí. Kò sí ẹni tí Ọlọ́run dá ìṣẹ́ àti òsì mọ́. Dìde ilẹ̀, má jẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ ó sún ọ. Oúnjẹ ojú oorun ni ayé fi ń bá ẹlòmíràn jà. Nǹkan tí gbogbo ènìyàn fi ìrọ̀rùn ṣe, ìnira ni ẹlòmíràn fi ń ṣe tirẹ̀. Má wo ara rẹ níran. Tí ènìyàn bá dákẹ́, tí ara rẹ̀ yóò bá dákẹ́. Jẹ́ kí n wo nǹkan tí ìlà ọwọ́ rẹ ń sọ. Gbogbo nǹkan rere tí ènìyàn ń ṣe láyé, ó ní ṣe pẹ̀lú ìlà ọwọ́ ènìyàn. O fẹ́ kọ́lé, ọwọ́ ni o máa fi ṣiṣẹ́ owó tó máa fi ṣe. O fẹ́ ra mọ́tò, ọwọ́ náà ló máa fi ṣiṣẹ́ owó ẹ̀. Ọwọ́ tí ayé ti wá fi gẹ́gùn. Nǹkan rere wo ló fẹ́ ti irú ọwọ́ bẹ́ẹ̀ jáde? Ẹni tí ó fẹ́ jèrè ọmọ, ọwọ́ ni yóò fi ṣiṣẹ́ owó tí yóò fi tọ́ ọmọ náà, kó tó di pé yóò máa jẹ rẹ̀ ní ọjọ́ alẹ́. Máa bọ̀, jẹ́ kí n wo nǹkan tí ọwọ́ rẹ ń sọ. Jẹ́ kí n gbàdúrà fún ọ kó o ní ìtúsílẹ̀ kíákíá kúrò nínú ogun ayé. Pàdé mi ní ọjọ́ mẹ́jọ ní àkókò yìí kan náà, títí ìgbà náà. Máa kọ oróyìn tẹ̀lé mi wípé a ṣẹlẹ̀, ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ìyanu a ṣẹlẹ̀ ní orúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ a ṣẹlẹ̀ nínú ayé mi àti ìwọ. Àmì.
2: Ọlọ́run ló rán etí wa. lala eni ton woju oluwa fun omo bibi eni ta fi asande mole eni ti aye pon loju o kawe titi o rise amubo ni ajoku okun irogun olodoju ko e o ti ni titi won so pe ko so ni ilala oba logun ko sere ile ifeso state ko le mo bi adua se ngba loju koroju eni to ba ni ko si wole a je pe ti ran re lo ku wole ti olorun lo fun ran wala kuko yi o na ni wole timoti o adekore ola baba olowo iyanu fun amoran atebe adua tabi ti wo ba fe bere bo se le ri won 08038709441 nile adua olowo iyanu adua ngba ni be e gba be
3: bo bonanza Ibe owe ifa ti wole ba wa nile je eto wo ifa bonu eji to se yin e ko wole over 11.3 hectares of land scale 1:5000 ile je ti di tita o se ti di rira fe ni to fe invest nile je fe ni to fe ra fojo iwaju eni fe fi sise agbe iba je won ogbin ni tabi won osin o da pupo bakan na be ba fe ko estate ile yi wa fun yin o po nle owo re si won ko poju ko lo nle ko dogo ni kia kia ni ile ohun wa ni to si omo meji camp of ilu abo via akure North local government. Pe ba se fe si la wa se ma ta fun yin. Gbogbo awon document ori ile yi lo si pe pere pere. O si ja awon ejo kan lori ile ohun o. Tarata latodo awon to nile ohun. Le ti ma ra. Eni kede to ba nife si. E pe awon number won ji 07030929412. Le kan si 07030929412. E si le pe 09124922983. Egbo le kan si 09124922983. Fanin la reo, orewa, majo fuoru.

0: Mommy Trading Stores wà ní number 39 ní dojúkojú St. John and Mary Hospital, Odo Koyi Street, Akure. Telephone 08033894569. Lẹ́ẹ̀kan sí 08033894569.
1: Mommy Trading Stores ní kẹ́ máa lọ.
2: Se gbadun adaba
3: mo gbadun adaba
2: mo gbadun adaba
3: mo gbadun adaba
2: o gbadun adaba
3: bubu wa la gbadun adaba
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
5: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ajo oko ti ibo ni nipa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
7: Adaba FM adding value to broadcasting.
8: Tí mo bá yí kọ́ọ̀tù àní tí mo tún yí káọ̀sì fẹ́ lẹ́nu báyìí nítorí wòlíì ìlú mọ̀ká ni kò tí ì burú jù ẹ wá gbogbo prophet gbogbo ayé ń kan sára sí alẹ́ wá gbogbo ìránṣẹ́ ọlọ́run alẹ́ gbogbo ènìyàn ń tara tiẹ̀ ṣe sàdáńkà ṣe lẹ́nu mari prophet doctor alex ọmọjowo jp aka ṣẹlẹ alẹ ọwọ ju ọwọ ṣẹju iṣẹ ọrọ ju ọrọ ìmọ ju ìmọ ìpé ju ìpè gbogbo ara kìkì àdúrà tó ń tẹ mímọ agbára wíbẹ sọ bẹẹ jẹ bẹẹ iná gbórúkọ mi ó dákàriwò ìṣú gbórúkọ jésù sájọrin jìnnà ẹ ṣáà ti mẹni tẹni prophet doctor alex ọmọjowo jp aka ṣẹlẹ alẹ ibà abẹ́ ẹ̀ tí ì bọ́ ni pété a bá sọ̀rọ̀ nípa ìrere ìsọjí nínú tàbí láàrin ìjọ tẹ́ ẹ bá ti pe prophet doctor alex ọmọjowo dání kí wọ́n da yín lóhùn àgbọ̀ o ìwọ táyé ń dà láàmú ìwọ tó rọ̀ náà báyọ̀ olúlùú London, Israel, Jerusalem, Canada. Don't deny kitchen no shake. So come on, let's carry. Kabila tarigidi. Chat be okada. So from where? One lost celestial fairy party. So from your most celestial. Come on, miss me, Lulu. Oloko abaluko arigidi akoko. One lady to come. Epo wasi number 08035248215 and 08035248215. Just Lulu wa.

Ọlọ́run fìran ló fi ń jíṣẹ́, ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn. Òjíṣẹ́ Ọlọ́run, àyànfẹ́ Olódùmarè, agbáwo Lee níjọ Sẹ̀lẹ̀ Prophet, Dr. Alex, ọmọjọwọ́ JP, Sẹ̀lẹ̀ Alex. Wò Lee tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe ìyanu. Pẹ̀lú àmì òróró tó lágbára, ìpè rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun. Ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni. Má lóyún ọ̀ràn sí kùn kò pi rọrọ. Kí ni ń dá láàmú? Lórí ọmọ ni, iṣẹ́ rẹ ni, ìlàkàkà rẹ lágbo òṣèlú, ojú ogun láyé o, alágbára ń fipá wọ̀ ni. Ẹni bá sùn ni kì í sún síwájú. Má dóni dọ́là gbéra. Ó yá lọ́dọ̀ Wòlíì Sẹ̀lẹ̀ Alex, Calvary Parish. Similoluwa olokun agbaluku arigide nbo lo ti nbo boya lati ipinle Kogi ni abi Kare ni ti o ba ti wo arigide akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbo jo isegun nla kan se isin laago mewa arose ago mejila osan atuya ogo Jesu nduro de o e pe baba woli Dr. Alex Omojowo JP si number yi 08035248215 la kan si 08035248215

0: emi ta fi ni fi ara wa denu denu olohun oba mi yo se be yo fun wa o Number baba re fun itoni ati adura amo e ma binu wi pe ani le gba ipe mo fun ta le to nitori asiko wa ni amo to ba wa lohun ko te fe ba baba so number baba re leyin eto 09028242487 tabi 00352482150035 248215 number baba ni yen e ma flash yi baba ojise olohun oba ni won te ba si se be te pe won ti won o tete gbe e gbiyanju e ma pe won sowo waju o da baba awon olugba to lu fe wa ti gbe omi si di radio lale toni e fi adura ni di
1: so ka le sorry wa awa mi se ireti re
0: Amen. Loko Mr. Ogunbade Jolata Kungba Kokote Dori Mrs. Kemi Kukoye Alagba FC Ban Interpreter wa Loko Alagba Oluwaseun ta ojo nkan bibeli wa fun tale toni Loko Engineer Kaode Folari Mori nbe yen duro re o amo kin to ma lo eje fi number baba lede lekan si 09028242487 tabi 00352482150 00352482150 titi dojo mejo ta tun ma pade lori eto alalubarika yi sele alexa fa lori radio adaba omoya jowo ebiniza loko mi o adura yin yo gba temi yo gba ti gbogbo wa yo gba o di ojo mejo
2: bo ba ti rin rin to ti gbiyanju titi ti ko ti ibo si rin re ku sona kan so ti de celestial church of christ calvary parish similoluwa olokun agbaluku arigede akoko nibi ti oluwa tin lo jise re fun iran yi prophet dr alex omojowo jp ti gbogbo eyan mo si sele alex o ya nbe akoko ti e dola dara po mogora awon eyan bibi akanse adura to wa fun gbogbo e daka akiri agbaye ta pe akori re ni atuyan ogo ojojo tuesday ni eto adura yi mo nwaye lago mewa ro si mejila osan wa akogo ti e na o fun loke be gege ni olorun ala yirin ni bi si ojo isimi wa fun isoji laarin ilu tabi isoji ninu ijo olorun ele mo pe baba wa ninu oluwa yela fun adura aluyo anu aseyori igbega ati bebe lo gbogbo oloselu ati gbogbo eni naga bi giga olorun ni nba ni se o fe relu oba ni rorun eni wo ko wo mo waya wa bujoko ayo mo fo ya wasi waju oluwa jesu christi oluwa nduro de gbogbo eyan be fun adura ma pe woli alex omojowo sori number yi 08035248215 08035248215
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

ẹjẹ́ kọ́lọ́kọ́ súnmọ́kọ́ kó níyàwó súnmọ́ ìyàwó ẹ̀. Èèyàn tí ò tí ní ẹjẹ́ wọn ó súnmọ́ bí lò wọ́n simply because ò ṣáà gbọ́dọ̀ di nǹkan mú lọ́wọ́ tá a wà yìí.

n ṣàlàyé nkan tí ìfẹ́ jẹ́ kó tó di pé a máa lọ síbi afẹ́kẹ́kọ̀ọ́ lórí program lálẹ́ ni tí by doing so tá a bá tan ara wa lẹ̀ déédéé ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ ká kọ́ lálẹ́ yìí it is going to be interactive session ìsọ̀rọ̀ ngbèsì ló máa jẹ́ lálẹ́ yìí tó bá dé time àgbà mi ìfẹ́ yẹn a máa ti kíní yẹn síta but ìfẹ́ eléyìí ló máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí máa ṣàlàyé nkan tí ìfẹ́ jẹ́ fún wa mo dẹ̀ fẹ́ sọ torí ìdílé tó dàbí ẹni pé ó ń dàrú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé tó yẹ pé kò tó lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ìgbà míì ìyàwó á blame ọkọ pé ìwọ ni problem family yìí ìyàwó náà ọkọ náà blame ìyàwó pé ìwọ ni problem family yìí ìgbà tí mo fẹ́ kò rí bí eléyìí ò ṣe bí eléyìí and the question is ìgbà tẹ́ ẹ fẹ́ra yín yẹn kí ni nǹkan tẹ́ ẹ dì mẹ́rù tó fi dàbí ẹni wípé ìrìn àjò ẹ̀yìn méjèèjì fẹ́ bára mu àwọn nǹkan tẹ́ ẹ dì mẹ́rù yẹn gangan nìfẹ́ o love is not a feelings ìfẹ́ kìí ṣe nǹkan tá a máa ń gbà sára tó dàbí afẹ́fẹ́ irọ́ ìfẹ́ yìí ṣe kòtò tá à ń ṣubú lù ìfẹ́ yìí ṣe nǹkan tá à ń rí nǹkan tá a mọ̀ lára ni ìfẹ́ kí dẹ̀ ni nǹkan tó yẹ ká mọ̀ lára ṣé rí ìfẹ́ dàbí kọ̀ǹtẹ́nà ni ó dàbí ilé ọ̀ ká sọ pé ẹ̀yà fi ìfẹ́ wé ilé ìfẹ́ gangan nǹkan tó ń jẹ́ ìfẹ́ ó pọ̀ bá a bá ní ilé kan odidi hall kan nínú hall yẹn ká wá kó àga sí ká kó bíbélì sí ká kó àga sí ká kó ago sí ká kó drum set sí ká kó pulpit sí nǹkan tá a máa pe inú hall yẹn ni church tá a bá kó gbogbo àwọn kiní kúrò nínú building yẹn tá a wá fi quran sí àti kó gbogbo àwọn bíbélì àti kó àga àti kó ago àti kó àwọn ìlù gbogbo àti kó kúrò nínú ẹ̀ o ká wá kó bíbélì sí ká kó ẹni sí ká tẹ ẹni sí ká gbé àgé síbẹ̀ kí ni nǹkan tí the same building tó máa túmọ̀ sí ó máa túmọ̀ sí mọ́ṣáláṣí ilé kan o ká wá kó gbogbo àwọn àgé ká kó ẹni ká kó tẹ̀sùbíè ká kó kúrò nínú ẹ̀ ká wá gbé bẹ́ẹ̀dì sínú ẹ̀ ká fi abẹ́rẹ́ sínú ẹ̀ ká fi oògùn sínú ẹ̀ ká gbé bẹ́ẹ̀dì àwọn aláìsàn síbẹ̀ ká fi omi táwọn aláìsàn máa ń gbà ká fi síbẹ̀ ká kóògùn síbẹ̀ ọ́ọ̀lù yẹn orúkọ ẹ̀ máa yí padà ó máa di hospital ká tún wá kó gbogbo àwọn kiní wọ̀nyẹn jáde ká wá kó àga biro chalk marker gbogbo ẹ̀ ká kó sínú ilé kan náà orúkọ ẹ̀ máa yí padà ó máa di hospital bí ìfẹ́ ṣe rí leléyìí ṣe rí ìfẹ́ ó dàbí ilé yẹn já fi ìfẹ́ wo ilé yẹn àwọn nǹkan tó wá nínú ẹ̀ ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ọ̀rọ̀ tútù ìṣoore ìfúnni ìrúbọ àti bẹ́ẹ̀ lọ àgbọ́yé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà nínú ilé yẹn tó ń jẹ́ ìfẹ́ ká wá sọ wípé àgbọ́yé wá sọnù nínú ilé yẹn àgbọ́yé kankan sọnù orúkọ ẹ̀ máa yí padà ó máa di ìkórira o bẹ́ẹ̀ ni so àwọn nǹkan tá a dì mẹ́rù nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ kíni a di understanding mọ́ a di contentment mọ́ a di trust mọ́ a di hope mọ́ a di gbogbo ẹ̀ pátápátá la dì mọ́ ó wá di pé tá a bá ríra wa nílé sùn ṣùgbọ́n nígbà tá a dá àárín kan àgbọ́yé sọnù àgbọ́yé tó sọnù yìí ó lè jóun ló ń domi àlàáfíà family wa rú torí pé ìfẹ́ tá a fi bẹ̀rẹ̀ ti di ìkórira nígbà tí nǹkan yẹn kan ti sọnù ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ rèé ẹja ronú jinlẹ̀ dádì ṣé mọ́mì ní problem àbẹ́yìn wa ní problem báyìí ṣé kò ṣègbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn judiciary àwọn cordelia lódi wípé mọ́mì ò mọ̀ ṣe mọ́nú lé nǹkan tí mọ́mì ṣe ò tẹ̀yìn lọ́rùn mọ́ wọn ò mọ̀ ṣe lórí bẹ́ẹ̀dì mọ́ àbí nǹkan ẹyọ kan ti sọnù nínú nǹkan tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ o òun ló dẹ̀ fà á tí family yìí ò fi nójútùú báyìí ọ̀rọ̀ yìí ò gba pastor o ọ̀rọ̀ yìí ò tiẹ̀ gbàdúà
mommy kile yin.

ẹ ká lẹ o ṣe dáadáa mo bá yín láṣàlẹ tòní dáadé àmọ mi bó lọdọ yín ilé wa ò ní dàrú ilé tèmi náà ò ní dàrú o. Alright, àṣálẹ àwọn olólùfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lápètò yìí lórí ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́.

0: kaka lojo gule.
1: Alani wa kwami now.
2: Kabo sapa bi. All right. Awon eyan ti npe calm down no. E calm down. E gbo nkan ta fe se lale. A ton ara wa le lale. Ibere kan wa teni kan bi mi ni arin ose yi. O de je ibere ti o ko mi lominu die. Mo mo down to ye kin fun. Sugbon mo so fe ni na mo ni e je ka gbe lo sori eto. Because awon eyan to ba ni experience nipa e dada. Wọ́n a lè ṣàlàyé ẹ̀ fún wa. Àkóṣe pa àwa náà ò ní rírí. Ṣùgbọ́n afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n báyìí ni Yorùbá sọ pógbọ́n. Ìbéèrè yẹn ni pé ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì ṣó ṣeé ṣe kéèyàn wà nínú relationship. Ọ̀ọ́ká sọ pé ṣó ṣeé ṣe kéèyàn wà nínú marriage. Kó dẹ̀ rí ẹlòmíì tó nífẹ̀ẹ́ ń ta. Like mi ò mín pé kó rí ẹnìkan tó fẹ́ máa bá tó kàn fẹ́ máa bá dẹ́ṣẹ́ o. Like kó rí èèyàn tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ gan ju ọkọ ẹ̀ tàbí ìyàwó ẹ̀ lọ. Is it possible for a married fellow to fall in love with another person? Kò ń ṣe ex ẹ o, kó jẹ́ new person entirely kó wò pé ẹni tí ń bá fẹ́ láyé mi nìyí. Ṣó possible? Ṣó ti ṣe yín rí? Tó bá ti ṣe yín rí, ẹ máa ṣe experience lórí ètò lálẹ́ yìí. This is what we want to do. 0816-251-9991. Tẹ́ ẹ bá ti pè, ẹ má dárúkọ yín. Ẹ má kàn sọ fún mi pé ó possible. A fẹ́ mọ̀ bóyá o ti ṣe yín rí, bóyá ẹ ní ìrírí ẹ̀ rí. Ẹ má dárúkọ yín tẹ́ ẹ bá ti pè. Ẹ má dárúkọ ìlú tẹ́ ẹ ti pè. Just go straight to the point. Hello, somebody ẹ kalẹ̀ o. Hello. 0816-251-9991. Hello, ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀.
2: Ẹ gbọ́n sókè ṣàlàfí àlẹ́ wa.
3: Bẹ́ẹ̀ sà.
2: Ṣé o ti ṣe yín rí?
3: Bẹ́ẹ̀ sà.
2: Ok, ẹ ṣàlàyé. Ẹ kú òǹdí rédíò yín ẹ jọ. Hello, ok. Ẹ jọ tẹ́ ẹ bá ti fẹ́ pè ẹ kú òǹdí rédíò yín. Mi ò béèrè question, just answer the one that is on ground. Ẹ dáhùn eléyìí tó wà nílẹ̀. Ẹ dáhùn eléyìí. Inú mi dẹ̀ máa dùn táwọn àgbààgbà nínú ìgbéyàwó tàbí nínú àjọṣepọ̀ tán bá lè pè wọlé. 0816-251-9991. Ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ sà.
2: Ẹ gbóhùn sókè sà.
3: Ẹ kalẹ̀ sà.
2: Ṣàlàfí àlẹ́ wa.
3: Àlàfí àlẹ́ wa.
2: Ẹ gbọ́ ṣó ṣe é ṣe.
3: Ó ṣe é ṣe sà.
2: Ṣó ṣe yín rí?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ ṣàlàyé fún wa.
3: Ilé ìyàwó tiẹ̀ ni.
2: Inú mi á dùn tẹ́ bá lè sọ̀rọ̀ sókè dáadáa so that àwọn aráalé á gbọ́ yín.
3: Wọ́n ní inú ìgbéyàwó ni.
2: Ok.
3: Ẹni tí ń tẹ̀sẹ̀ ní ṣe lọ́ka ni.
2: Ẹni tí.
3: Ọ̀nà sọ́dún ni. Mo jẹ́rìí pé ìfẹ́yẹ̀ ti fi lọ́kàn yìí. So gbà tó dẹ̀ yẹ gbà tó gbogbo ẹ̀dẹ̀ ṣe bó ṣe fẹ́ ṣe. Ó dẹ̀ bẹ̀rẹ̀ tó kù fún lọ. Ó dẹ̀ drop ọmọ méjì yìí tóbi fún mi. So, make a move on.
2: Actually, ibi ti mo n lọ kọ ni e. You as a person, ṣe e ti fall in love pẹ̀lú ẹlòmíì outside your marriage rí? Kò ń ṣe ìyàwó yín tó lọ ni mo n sọ.
3: Before the marriage.
2: No. Ibi ta n lọ kọ ni e, please. Ẹ wà nù relationship. Ọ̀ ẹ ti wọnú marriage. Kẹ́dẹ̀ fall in love pẹ̀lú ẹlòmíì. Kí fẹ̀yẹn dẹ̀ fẹ́ jó tọ́. Kọ́ máa bí yín pé ṣó serious. A ní mo mọ̀ kan. I can't control this thing. I love this person. Ṣó ṣe yín rí? 0816-251-9991. Hello, ẹ kalẹ̀ o. Hello.
4: Ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ sà.
4: Yes, sà.
2: Yeah. Ṣó possible, sà?
4: Ó possible.
2: Ṣé kí n pa rédíò mi ń bí báyìí abẹ́ máa sọ̀rọ̀ sókè, sà?
4: Ó ṣe mi rí dáadáa.
2: Ok, ẹ ṣàlàyé fún wa.
4: Bó ṣe ṣe mí ni pé mo ti wà ní ọmọ yẹn mo ti bá sọ̀rọ̀ pé a bá ń pera sílẹ̀. ma o travel gba to travel o pe ko lo so o gba ti time ti wa nlo mo de ti wa marry pelu another person then in marriage lo tin lo bi 10 years
2: ti marriage yin ti wo bi 10 years
4: ben sir ben o anti en wa de mo de ti wa ready ṣugbọn mi wa mo mo se le se mo
2: e de ti wa no marriage
4: bẹ́ẹ̀
2: ìgbà tẹ́ rí yẹn ṣe ṣe padà love ẹ̀
4: mo love ẹ̀
2: báwo lè ṣe wá handle ẹ̀ pẹ̀lú family yín pẹ̀lú ilé yín
4: òun gan ready ṣùgbọ́n
2: láti ṣe ìyàwó kejì
4: pé mi dẹ̀ fẹ́ ní ìyàwó méjì
2: ọ̀nà wo lẹ́gbà tẹ́ fi yé bọ́ tí feelings yẹn ò fi affect family yín that time
4: ṣe family ilé tó wà nílé àbí òun gan mo ṣàlàyé fún ṣùgbọ́n àti gbéyàwó kejì sílẹ̀ kò wá yé mi mọ́
2: mo ti wú nǹkan tí mo fẹ́ mọ́ 0816251991 hello ẹ kalẹ̀ o
0: ẹ
2: bá gbóhùnsókè ẹ̀jọ̀
0: ẹ kalẹ̀ sá
2: ṣàlàfíà lẹ́wà
0: adúpẹ́ lọ́wọ́ lọ
2: ṣó ti ṣe yín rí
0: olùfàṣà ọsẹ mi rí o
2: ẹ ṣàlàyé fún wa ìṣẹ́jú kan
0: mo kàn wà lọ́jọ́ kan ẹni tí ó ti mari pẹ̀lú ọkùnrin àti wájọ wa ó tó wá ṣàlàyé pé mo sì láìkẹ́ ẹsẹ̀ sí
2: bẹ́ẹ̀ ó sọ fún yín pò ń ṣì láìkì yín
0: bẹ́ẹ̀ni
2: ṣẹ́yìn wá láìkẹ́
0: mo lè wá láìkẹ́
2: ẹ dẹ̀ ti marry
0: mo ti marry
2: ṣé ẹ like ẹ ni àbí ẹ fall in love fún it is not about like ẹ understand nǹkan tí mo mean like
0: falling ṣàjọ parí gbogbo ẹ síbẹ̀ mo like ọ náà dẹ̀ like so mo dẹ̀ fẹ́ ṣe wẹ́ẹ́dì fún ike ó dẹ̀ accept so kọ́nà ṣáṣá nù ṣá.
2: Hello.
0: Hello sir.
2: Ẹ dẹ̀ ti marry ń gbà yẹn àbí.
0: Bẹ́ẹ̀ni.
2: Báwo lẹ ṣe wá ṣe tí feelings yẹn ò fi affect family yín?
0: Ìyanu wà láàrin ọ̀nà ìyanu ọmọ àti ẹ.
2: Ìyanu.
0: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́yìn ìgbà tẹ gba pátá ǹdí ẹ.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìyanu ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ gba pátá. Ó dàrọ sir.
0: Ẹ ṣeun.
2: Àwọn èèyàn ò tí get the message mi ọ̀tọ̀ ni pé mo like èèyàn kan mo like òun náà like mi no kò ń ṣe nǹkan tá à ń sọ nìyẹn anybody can like anybody like you love you just realize that you love this person ẹ kàn déédé rí i pé ẹ nífẹ̀ẹ́ èèyàn yìí tí ì dẹ́ ṣèyàwó léyìn tí ì ṣọkọ léyìn so possible kó tẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ lọ́kàn yẹn a máa fà á sí gbogbogbà so possible hello ẹ̀kalẹ̀ o
5: hello ẹ̀kalẹ̀ o
2: ẹgbọ́n sọ́kè ṣàlàfíà lẹ́wà
5: àlàáfíà lọ́wọ́
2: so ṣe yín rí sà
5: ohun tó ṣẹlẹ̀ dáadáa ni
2: olúwa
5: ni kò jọ kó mọ̀ gbà kó sọ ìdílé pé ìfẹ́ ìṣù lè gbà tẹ́ ń sọ
2: yẹn iṣẹ́ ìṣù ni
5: torí pé atọ́kùnrin àtọ́bí
2: dádì ẹjọ́ ẹ bá a sọ̀rọ̀ sí fóun yín
5: iṣẹ́ ìṣù ní nǹkan bẹ́ẹ̀ hello
2: yes sir
5: iṣẹ́ ìṣù kan bẹ́ẹ̀ sí ẹni tí olùṣẹ̀lẹ̀ látọkùnrin látọkùnrin lẹ́yìn ọkàn lè dé bí ẹnì kan sí kí ìyàwó wà ní tàbí kí ọkọ wà ní kí ó sì fall in love tí ó dábẹ́ ni pé ẹni ọgbọ́n ò ló ń fẹ́ dá sí ṣùgbọ́n àti kéèyàn ní ayé ọkàn kí ìbẹ́lọ́n kó dẹ́ pọ̀ wọ́n èmi gbà pé iṣẹ́ ìṣù ló ń ṣẹlẹ̀ dáadáa ó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́jọ kó máa kún wa lọ́wọ́ jẹ́ ká kápá ọ̀kan jù àwa.
2: àbáyé bọ̀.
5: bí o gbọ́ sà.
2: issue. 0816 25 Hello, Ekaleo.
6: Ekale, sir.
2: Shall I fear lewa?
6: Amadiwa.
2: She eti mari. Eti mari.
6: Eti mari.
2: Okay. Sho she yin risa.
6: Bẹ́ẹ̀ni, risa. Hello.
2: À ń gbọ́ yín.
6: O ṣe mí rí gan mi bìtì. Ṣé kò ṣì ń ṣe pé ọ̀rọ̀ tẹ́sán ló kì í ṣẹlẹ̀ gan lọ́wọ́lọ́wọ́ báyìí?
2: Ó ṣì ń ṣẹlẹ̀ báyìí.
6: Ọba mi ló gbọ́.
2: Ìyàwó yín kọ́.
6: Ẹ ṣe ìyàwó mi ṣe. Wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Èmi àti ẹ̀ wá jà mú afẹ́ ni tí mo sọ pé èmi àti ẹ̀ gbọ́n rèé yẹn.
2: Ìgbà tẹ́ ìjà tán lẹ tó róbìnrin mi yìí àbí.
6: Torí tiẹ̀ la ṣe jà tó ti ẹ fọ́mọ́wọ́ yẹn. Torí tiẹ̀ la ṣe jà. Still jẹ́ pé ìfẹ́ wa deep bí. Hello.
2: Mo wà pẹ̀lú yín.
6: Ìfẹ́ wa deep gan gidi. Tí ẹ pé mo ń wọ́nà báyìí kó lè di fún mi. Mo mọ nǹkan tí màá ṣe. Ìfẹ́ yẹn lágbára gan o.
2: After. Ìfẹ́ tẹ́ ẹ ní sí obìnrin eléyìí báyìí àbí.
6: Ọba mi lọ́gbọ́.
2: Ìyàwó tẹ́ ẹ fẹ́ níṣu lọ́kà ẹ ti lè wọgbó lọ.
6: Ó yà mí lẹ́nu gan o. Ó dìbò gan o. Bẹ́ẹ̀ pé ó wá ń ṣe mí bẹ́ẹ̀ pé mo ṣẹ̀fẹ́ ní girlfriend ni.
2: Tíyàwó yín bá yọjú lé ní báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀?
6: Òṣìpọ̀ tẹ̀ yọjú kí ọ̀pẹ kí ẹ ti stamp síbẹ̀ ọ ti lórúkọ. Mi jẹ́
2: nìyẹn. Mo ti mú nǹkan tí mo fẹ́ mọ. Hello, ẹ kalẹ̀ o. Ṣàlàfíà lẹ́wà. Ṣé ti márì?
7: Mo ti márì o.
2: Ṣó ṣe yín rí?
7: Mo ti ṣe yín dáadáa.
2: Àwọn ọkùnrin ló ń pè lálẹ́ yìí, obìnrin ò pè.
7: Ìfá ọkùnrin náà ló wà ń tàbá.
2: Ok.
7: Ó ṣe mí rí. Ṣé pé ìyàwó tí mo fẹ́. Ó lè fọ́ọ̀nì lọ pẹ̀lú ọkùnrin.
2: Báwo lẹ́yìn ṣe mọ̀ pé ó fọ́ọ̀nì lọ pẹ̀lú ọkùnrin mi? Ṣẹ́yìn lẹ fẹ́ sọ fún wọn ni ṣó ṣe ẹ̀yìn rí kò ń ṣe ṣó ṣe obìnrin ọ̀dọ́ yín rí?
7: Ó ṣe mí. Ó ṣe ṣẹlẹ̀ náà tó náà lọ ṣẹlẹ̀ sí mi.
2: After be how many years nínú marriage yín ló ṣẹlẹ̀?
7: More than 20 years.
2: After 20 years.
7: 20 years.
2: Ṣé ẹ súra yín gbà yẹn kó tó di wípé obìnrin míì ń ráyè sí yín lọ́kàn ni?
7: Kò rí bẹ́ẹ̀.
2: Kí ló fà?
7: Ẹ̀hàn pé tí ìyá tóbìnrin bá ti ní ìyá tí ìyá bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Ìyá dẹ̀ ń gbèjà ọmọ ẹ̀. Àwọn pé irinṣẹ́ sì fẹ́ bàjẹ́ á dàrú.
2: Mo ti mú nǹkan tí mo fẹ́ mọ. Now ẹ jẹ́ ká wò bí eléyìí. Ẹ̀yin àti ìyàwó yín àbí ẹ̀yin àtọkọ. In fact ẹ̀yin ọkùnrin ẹjọ́ for now ẹ keep kọ́ yín. Àwọn obìnrin tí wọn ò pè yìí mo fẹ́ kóbìnrin pè. We want to hear from them. A fẹ́ gbọ́ látọ̀dọ̀ wọn náà. Ẹ̀yin ọkùnrin ẹjọ́ bá mi keep kọ́ yín for like bóyá bí 10 minutes mo fẹ́ kóbìnrin pè wọlé. Ẹ jẹ́ ká ṣe bí eléyìí. Ẹ̀yin àti ìyàwó yín ò jọ ní ìṣù. Ẹ̀yin àtọkọ yín ò jọ ní ìṣù. Ẹ kàn déédé rí wípé ẹ start láti máa develop interest fóbìnrin míì àbí fọkùnrin míì. Interest yẹn dẹ̀ le débi pé ó fẹ́ máa affect ilé. Mo ṣe ń imagine nǹkan tó lè fà. Toró ní nǹkan tá a rí ká tó sọ pé mo fẹ́ ilé. Mo wá ń gbìyànjú àti imagine kí ni nǹkan tó lè fà á. Tá bẹ̀rẹ̀ sí ní developing interest fóbìnrin míì tí interest yẹn á dẹ̀ le débi pé a máa wò pé eléyìí kò jọ bí ẹni pé ó ń lọ síbì kankan. Ẹ̀yin tẹ̀ ń pe nọ́mbà mi ẹjọ́ ẹ bá mi dá lé. Hello, ẹ kalẹ̀ o. Ṣàlàfíà lẹ̀wà. Ẹ bá ń gbóhùn sókè mà.
8: Àlàáfíà ni
2: sọ. Ẹ ṣeun, ṣó ṣe yín rí? Okay.
8: For many 30 years.
2: No, any as a person. Share to develop interest for calling me, yato so conyari. Mi o gbo yin dada o da pe network yin ni
8: mo se n develop for the phone
2: e se n develop feelings for kunrin mi bye oko yin ko
8: o wa
2: eja
8: ati ti ami
2: e ti separate okay Olayin ka yan lade alukoro fun le se olopa ipele ondo shala afia lewa

0: Дима, Kọlọ́runṣẹ́ àánú wa. Ọ̀gá ti Ajimọ̀ Àbáyọ̀mí, alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo. Lápá ibẹ̀ yẹn mo fẹ́ tanná wọn lẹ̀, wọ́n yà já kúrò lórí transformer. Kọlọ́runṣẹ́ àánú wa. All right, hello, somebody kalẹ̀ o. Hello.
1: Hello,
0: sir. Ẹ̀kalẹ́ ṣàlàfíà lẹ́wà o.
1: A dúpẹ́ sá.
0: Ẹ pẹ̀lẹ́ máa ṣó ṣe yín rí máa.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Oṣù ẹ ṣubú lùfẹ́ẹ́.
1: Ọ̀gá dáàdì.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
1: Ní ìgbà tẹ́mi àti ọkọ̀ mẹ́jọ wà. Àti mọ́dà ti wà lọ́dọ̀ ara wa. Máa lọ́kàn wá wà nítòsí wa. Bẹ́ẹ̀yẹn ó wà lọ́kàn mi gan ni dájú.
0: Ìfẹ́ máa yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yà tọkọ yìí dẹ̀jọ wà.
1: Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń wà gẹ́gẹ́ máa wà pẹ̀lú máàna yẹn ní ojúmọ́ ní 24 hours. Ló ṣe máa ń ṣe ní.
0: Kí ni nǹkan tó fà ń gbà yẹn?
1: Ẹ́dì mi ò mọ ọ̀gá yẹn torí àwọn èèyàn gan máa ń sọ fún mi pé wọ́n yá o lo nǹkan fún mi. Bọ̀wọ́ àgbọ́yọ̀kọ mi ò lágbára láti ṣe dáadáa.
0: Bọ̀wọ́ kọ iṣẹ́ ọkọ yín lè ṣe dáadáa ńgbà yẹn.
1: Ọmọ dẹ̀ lè ṣe dáadáa.
0: Wọ́n dẹ̀ ń fún yín lówó. Wọ́n fún yín lóúnjẹ. Báwo lẹ ṣe wá ṣe tí ò fi di pé.
1: Ìjà ni ìjà ló máa ń wà láàrin mi àti.
0: Ọkùnrin tẹ́ ń sọ yìí, ó máa ń ba yín dá síjà yín àbí?
1: Ó máa ń ba
0: yín parí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Bóyá dèwé bó ṣe máa ń ba yín sọ̀rọ̀ ló jẹ́ kẹ́ ṣubú lò.
1: Ìfẹ́ yé mi. Ìfọ̀ níbi kú ibi tí ìfẹ́ yẹn dé láti àfìgbà tí mo lóyún fún ọmọdé sẹ́. Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ lóyún fún máa yẹn.
1: Bẹ́ẹ̀ni sá. Oyún wọ̀ o. Mo sì sẹ́yìn ìrìn. Wọ́n á rí pé kẹ́ni yìí ọ tó bá ń lọ bẹ́ẹ̀. Wọ́n máa fa pọ́blẹ́ẹ̀mù gidi sínú ayé mi. Mo sì kúrò ní ẹ̀dùn bẹ́ẹ̀ ni.
0: Ọkọ̀ yín kọ́ báyìí.
1: Bẹ́ẹ̀ wà. Bọ̀dé àṣì lọ́dọ̀ ara wa mọ́.
0: Ṣé màá táyàn náà ló fà á?
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Ọkọ̀ yín létà lọ mọ̀. Mo ti mú nǹkan tí mo fẹ́ mọ́. Mo ti mú nǹkan tí mo fẹ́ wá. 0816-251-9991. Hello, ẹ kalẹ́ o. Hello.
2: Kalẹ́.
0: Ẹ kalẹ́ sá.
2: Ẹ lè sá o.
0: Ṣàlàfíà lẹ́wà sá.
2: Àdúpẹ́ sá ṣe
0: sá. Dádì ṣó ṣe yín rí.
2: Ó ṣe mí rí o.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
2: Mo iṣẹ́ tí mo wà nígbà yẹn. Mo máa ń rọmọ yẹn tó máa ń wá síbi iṣẹ́ wa.
0: Ẹ tẹ̀ ti márì.
2: Mo ti márì o. Márì for 15 years.
0: After 15 years.
2: After 15 years.
0: Ok.
2: Wọ́n máa ń rọ wá síbi iṣẹ́ wa láti company wa. Mo ṣe bìrẹ́ lọ fún ìtọ́jú ẹni. Ìpa sọ̀rọ̀ gbogbo tọ́mọ yẹn gbogbo tóbìnrin tí ń wọ ọkùnrin lọ́mọ yẹn ní. Bẹ́ẹ̀ni.
0: Ó lọ́jọ́ iwájú àtẹ̀yìn ọ̀la.
2: Kò sí kódà ó ní kẹgbẹ́ gan bá pa.
0: Ó tún lọ́jọ́ iwájú ẹ̀gbẹ́. Dá mi pé lẹ́yìn ìgbà tó gbèrò sẹ́yìn tán ó ní left over sẹ́gbẹ̀ ẹ̀gbẹ́ nìyẹn o.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó wà nínú ẹgbẹ́ alájẹsẹ́kù.
2: Afáìmọ̀.
0: Mi ò mọ̀ actually mo kàn ń try láti torí mi ò bá yín síbẹ̀ ìgbà yẹn. So kí wá ní ìgbésẹ̀ tẹ gbé tí ò fi di pé o pa family yín lára.
2: Kò sí àtúnṣe àṣà àfẹ́rẹ́wà o.
0: Ẹ gbé súnmọ́.
2: A ò pa ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ẹ wá sílé.
0: Eponla.
2: For good 18 years.
0: Le fi n ponla.
2: Ele o se ponla la san lo papa.
0: E ko mi.
2: E se ponla la san.
0: E ko mi.
2: Oda, ko je den.
0: Daro, uti munga ti mufimu. 0816251-9991. Tori e yin te ba se ndara po meto ilale yin. On ta mwo ni pe, cho she, ke yon to ti wano be ya wo. Kode ni, ko develop feelings fun e lo mi, to jebe pe feelings yin ma lagbara, de bi pe ko ni mo bo se fe control e. So she kini nkan to le fa eyan kan lo bere sugbon tori ki gbogbo wa le keko ka le mo nkan bayi lo sese ko fa nkan bayi la se ma yago fun on ta fi nso lori eto lale ni e. Hello, somebody ekale o
3: ekale so
0: sala fi ale wa ma
3: dupe lo
0: so se yin ri ma
3: ise mi ri o. Ise mi ri.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
3: Ẹṣin. Ibi tí mo ti ń tajà. Ẹnìkan máa wá ra ìgbà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí kọ́sọ́mà. Mo dẹ̀ wá lé ọkọ. So ọjọ́ yẹn wá ní òun máa nífẹ̀ẹ́ mi. Ilé ọkọ mo wà. Ó ní kò ní mímu. Bó tó bá ti wá wá bẹ́ẹ̀ yẹn tó bá ra nǹkan. A fún mi lówó bí eré èmi náà bẹ̀rẹ̀ sí ní
0: láìpẹ́.
3: Mo lè wà lé a pè ní màá bí kíkọ́ ẹ̀ ìgbà tó yá mo lè dédé sọ pé mo ń jáde màá lọ sí ibi tẹ̀mí àti ẹ̀ ti lè ra à sọ̀rọ̀ bọ̀ kò sí kankan láàrin mi àti létà ọ̀rẹ́ mi kan wá get. Ó wá bèrè lọ́wọ́ mo wá ṣàlàyé fún ó wá pè mí ṣàkíyèsí pé kí má ṣe torí ọjọ́ iwájú àwọn ọmọ mo ṣe kọ́ ti ẹnu.
0: Bọ̀ den ṣọkọ yín ṣe déédé fún yín.
3: Ó ń ṣe déédé o.
0: Kò dẹ̀ ṣe pé bóyá máa ń pẹ́ dé lálẹ́.
3: Wọ́n ti ẹ̀ pẹ́ dé. Wọ́n wálé lásán.
0: Tẹ́ ẹ bá dórí pápá ṣe máa ń nà já.
3: Wọ́n ti ẹ̀ ń gbìyànjú.
0: A máa ń nà já.
3: Wọ́n try.
0: Ok, mo ti mú nǹkan tí mo fẹ́ mu. 0816251-9991. Hello, somebody ekale o.
2: Hello, ekale o.
0: Ṣàlàfí àlẹwà.
2: Adúpẹ́ lọ́wọ́ lọ.
0: Ṣó ṣe yín rí?
2: Ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni ó ṣe mi.
0: Ọ̀rọ̀ mi ṣe yé yín ni.
2: Bẹ́ẹ̀.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
2: Ẹni nǹkan tó máa ń fà á. Kí obìnrin.
0: Tàbí ọkùnrin ẹyin ọkùnrin
2: ẹyin. Àbí ọkùnrin ṣá. Kó lè divorce marriage pẹ̀lú ọkùnrin ní àbí obìnrin.
0: A sọ pé kó divorce. Kó develop feelings interest fóbìnrin mi nínú marriage.
2: Tàbí kó develop.
0: Ọ̀rọ̀ mi ò tí ì yé yín. 0816251-9991. Hello, somebody ekale o. Hello, ekale o.
4: Kale o.
0: Ṣàlàfí àlẹ wa ma.
4: Ṣàlàfí àlẹ
0: sa. Ṣo ṣe yín rí ma?
4: O ṣe mi rí.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
4: Ẹ̀mọ̀ ẹ ní máa ń bí ẹ̀kọ́ ṣọ̀kọ́ báwo ló ṣe ṣẹlẹ̀? Tí ìyàwó máa ń develop ìfẹ́.
0: Kí ni báwo ló ṣe ṣẹlẹ̀ tẹ́yìn fi develop ìfẹ́ fún ọkùnrin míì?
4: Ọkọ̀rin ló fà á, àwọn ọkọ̀ ló fà á.
0: Ẹ̀yin ni mo ń sọ, mi ò sọ pé kẹ́ sọ̀rọ̀ ẹlòmíì, ẹ ló ṣe yín rí, báwo ló ṣe ṣe.
4: Bẹ́ẹ̀ ló ṣe mí rí, ìkan tó dẹ̀ fà á, ọkọ̀ ló fà á.
0: Ẹ ló mà. Báwo ló ṣe ṣẹlẹ̀, ẹ ṣàlàyé fún wa, bẹ́ẹ̀ ṣe pàdé ọkùnrin yẹn, bó ṣe di wípé ẹ̀yin méjèèjì bẹ̀rẹ̀ sí ni ní.
4: Lóòótọ́ já ẹ̀yẹn,
0: X yín ni.
4: Kò sí Ondo State, Lagos State ló wà.
0: Ok.
4: But wá di ojú kan wá wáyé. bashi wa rira ni mm. So wan disturb me don disturb me mo wa so fun pe mo ti wa le oko mm wa ni ogun na ti ni yawo but ohun fe fe mi mm bad ni ko possible o lo possible mo ba le possible o sa sala yi lo but from there bo se pe mi bo se test o do se do fun mi everything ah mo ti wa develop ife yi tun po gan ma so pe ko mo ti gbo o wa ji lojo kan lo wa pe mi ki wa ba o le baba o mo si je na toja mo dano ton mo se ri fun o kon pe mi mo kan lo gbe bible ni ti mo se ka ri bible kan ah mo ni no pe mi le se
0: ko se pe ko se pe pada fun ni pon mo je
4: laye ko possible
0: okay
4: mo a pe mo a so fun pe ko le possible bi pe to ri pe kini bible so o ni eni obobirin ko birin to ba ti do ale ni le oko
0: mm
4: pe koko yi ko sile
0: mm
4: mo sa wa gboju mm wa ma so fun pe ko le possible lai lai
0: now e so pe okunrin lo fa kini reason teyin fi so pe okunrin lo fa
4: e kan to kun fi fa lele ti okunrin ti o ba show love fi yawo e
0: mm
4: ikan buruko ni
0: oko yin o show love sin
4: laye laye o wa mi ba de n gbo mi sin
0: mm
4: latojo se ma ti oko mi ti jade ko gbe mi jade ri pe ta oko ati yawo jade kun ti e se jade la laye
0: mm
4: si eyin to ba re ma ti papo gan na to ba bi ni pe soko mi lele teni yon ba ki pe daddy wa pe le wera o ko ni deni lohun
0: e fi phone yen se last week I gbe phone fun daddy mo ni interest
4: se wa gba phone ko ni gba ma je ki tun
0: hello
4: hello mo gbo
0: e gbe phone fun daddy
4: hello ko dawo ko te gba
0: e fi phone yen se last week I lo so dawo
4: omo ma no mi
0: ah no yin ke
4: o ma no mi o
0: ah okay she mo nkan te ma se
4: mi mo
0: now she ti be request lowo won reason ti won fi se nkan ton fe fun te fe fun
4: e wo mo ti be re ko te da mi lohun mi le kaye gba ti mo ti be re
0: bawo le se ma mura ma
4: ẹni
0: báwo lè ṣe máa múra nínú ilé
4: ṣé mi kò sí jẹ́sì tí mo mú tí ò láìṣe o
0: báwo lẹ̀yìn ṣe máa múra nínú ilé
4: ẹni
0: báwo lè ṣe máa múra nínú ilé àwọn aṣọ wo lẹ máa ń wọ̀ tẹ bá wà nínú ilé
4: aṣọ ìgbà míì máa ma wọ bomb shot
0: ẹni bomb shot
4: mo ní
0: ọmọ ọdún mélòó ni
4: 35 years.
0: Ẹni bomb shot.
4: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ní àwọn bikini?
4: Ẹni.
0: Ẹni bikini.
4: Mo try.
0: Ẹ try bíi mélòó?
4: Like 4. Mo ṣe àníṣe.
0: Ṣé máa ń lo body spray?
4: Body spray, yes.
0: Ẹ má parọ́.
4: Ni mo máa ń rà á nà kó dàjọ máa ń lò ó tán ni.
0: Okay, going forward, ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀? Ẹ make sure pé dádì nìkan ò dáwọ́ ẹ̀ mọ́. Tẹ bá ti jọ ẹ make sure pé dádì nìkan ò dáwọ́ ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni, tán bá ti fẹ́ lọ wẹ̀ ẹ́ sọ pé ẹ̀yin náà fẹ́ wẹ̀.
4: Láláìka wa ò ṣe rí.
0: Ẹ̀yin méjèèjì ò jọ wẹ̀ papọ̀ rí.
4: A ní kò ṣó lọ́ọ̀bù fún mi.
0: Ẹ calm down, ẹ calm down, ẹ calm down, ẹ calm down, ẹ calm down. Hello?
4: Gbogbo
0: yín. Ẹ calm down. Ṣé ẹ̀yin méjèèjì ti jọ wẹ̀ papọ̀ rí láti ìgbà tẹ́ ti máa rí?
4: Ṣọ́nfẹ́
0: yín ní ṣùlọ́kà abẹ́ lóyún fún wọn.
4: Mi ẹ dẹ̀ wá wo kò tí ìsanwó orí mi bọ̀ tí mi lóyún fún wọn bẹ́ẹ̀ ní ilé gan mo ti wá ní wá kẹ́kẹ́.
0: Ibo lẹ ń gbé àdúgbò wo lẹ ń gbé mi ò sọ pé kẹ sọ house address yín o àdúgbò wo lẹ ń gbé.
4: Ondosidi náà ni mo wà Opa.
0: Opa. Okay, ti popa.
4: Yeah.
0: Okay, no problem. Lẹ́yìn program e pe mi.
4: Yeah.
0: Mo fẹ́ bá dadi sọ̀rọ̀.
4: Ṣilalẹ.
0: No. To ba da rola, to ba ti da nkan bi 10 o'clock lola e pe mi mo fẹ́ bá dadi sọ̀rọ̀.
4: Okay, mo ni number en da ni mo
0: se. O da ro. E ma binu mo mọ mọ pẹ lori woman e. For reason best known. All right. Ibi ti ma fi pamọ si lalẹ ire. O se se o ta ba ti fi fehan sira wa. Mo je kokunrin soro ko binrin soro. Eyin iya wa. Gbogbo nkan te ba le se ni ke se. Lati fi fehan sa wa oko. Eyin oko na e wo obinrin wa open to a lot of men. Obinrin wa open gan. Especially to ba je n to rewa e je ka te yawo wa lorun nu le ka de ma fadua si won jade lo oju ni ti wa o oju opote le pe mi si re leyin eto 090 5710 9094 090 5710 9094 oga wa Jimo Abayomi oni ojo akoko ti baba o darapo mi to wa mo appreciate to thank you so very much e se ojo ni tin adeboye ga alani loruko temi nje alani ti o go eni to nba ni ni ogbon owo kembe le nto do mole oko lomoge radio boyfriend yi on re olu aye tanatana wa omo kan soso ti ya npe ni my children olon lo pe ori be iyoku tu dojo mejo la se olon oba o majorly for ejo e ma pe mi so fun mi pe ejo wa la ni oko mi na mi nu le kini kan something like that igba kan lo so goje ro wa ja mi o ni ba yan da soro le yin o bo business or e fe be request on kokan lowo mi yes e le pe mi mc ni o jingu ni o birthday shout out ni o ati gbogbo nkan to ba ro mo be yoku to dojo mejo la se olorun 090 5710 9094 titi dojo mejo nko ani jeun ti o te wa lorun o da

0: Orúkọ mi ni Alani Lasisi.
1: Alani.
0: Mo láti Ìbàdàn bí báyìí. So last year mo wá sí bí báyìí, mo wọ mọ́tò wa ni, and struggle wa kí n tó fẹ́ máa padà, and mo ní prayer to prayer point that time. Mo ní di mọ́tò and artist ni mi, I sing. So ọ̀nà máa ṣògo, àmì. So máa wọ̀ pé kí mo wá nídi. So mo gbàdúrà títí a ṣáà padà sílé ń jọ yẹn. Fíẹ́nsì mi, ó máa ń gbọ́ program time to time time to time. Ó wá díjọ́ kan, ó wá ní kọ́ ṣe prayer kan, kọ́ fi ọ̀sà, kọ́ wá fi owó sínú ẹ̀, 1,000 naira, ń pé kọ́ sọ nǹkan tó wá fẹ́. Tó sọ pé ó wá pè mí pé kí n wá, mo ṣe gba inú ẹ̀ mọ́ọ̀kì, máa dùnú bá. Mo ní ok, jẹ́ kí n kàn make mention owó, wọ́n ní mo kàn ní the millions. So and mo dẹ̀ ní the car, àwọn ọlọ́run dẹ̀ ṣe December 31st, mo ra mọ́tò tọ̀dọ̀ mi náà. So mọ́tò yẹn la gbé wá sí ìbàlẹ̀ mi.
1: Wow, ó kàn ra, ó kàn praise wo pé bóyá ó máa dáhùn bẹ́ẹ̀ ṣá. Congratulations, God bless you. You will go global in Jesus name. Everybody clap for this Jesus.
2: Yanu yẹyẹ.
3: Kúta sọ́mi ọ̀la.
2: A máa gbàdúrà méje.
3: Wẹ́n tó tó pẹ́sẹ̀ mú bẹ̀rẹ̀.
2: Lórí ìyanu.
3: Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fún wa omi sọ́dọ̀.
2: Get water beside you.
3: Wọ́n òróró sọ́dọ̀.
2: Get your oil ready.
3: Jẹ́ ń gbọ́n tanti.
2: Let's hear from that sister. Abrada.
4: Orúkọ mi ni Àjọkẹ́ Ọmọbáláńlé, aka Ìyábàdàn. Láti Òṣàfà.
1: O fi original sí.
4: Mo fi original
1: sí. Ìyá Ìbàdàn original.
4: Original. Láti Òṣàfà, mo lọ rajà ni. Nìbàdàn náà ni. Nọ́ba pè mí pé wọ́n rí ilé. Ẹ jọ ṣé ẹjẹ́ǹtì máa tún sọ páfi kó rà kí n yẹ ẹ lówó? Ẹjẹ́ǹtì bá ní màmá àfi kẹ́ra màá yá yín lówó sí. Tọ́wọ́ yín ọ̀bà pé màá yá yín yẹn, mo fẹ́ kẹ́ra lé yẹn. Mo ṣára lé yẹn o.
1: Ìyá Ìbàdàn ti ra lé.
5: Hallelujah.
1: Mo sọ fún yín, ẹ máa máa ra lé ni.
4: Kẹ́yàn lóhùn yáyàn lé ti mílíọ̀n kówó, mo ra lé o. Bẹ́ẹ̀ni bàbá mi.
1: Náwó ẹ̀ sókè.
2: Nípa bẹ̀rẹ̀
1: kọ́kọ́rọ́ ilé mi rè o.
2: Yes, another house key.
1: Ta ni ká jù fún mi?
2: Èmi o.
1: Ó yá gba kọ́kọ́rọ́ ilé. Congratulations, Ìyá Ìbàdàn. New landlady.
6: Pé àwọn wòlíì májẹ̀mú tó dáyé àti ọ̀run, ọwọ́ ńlá Olúwa tó ń yọ ni nínú ìṣòro. Ó ní mo fi gbàdúrà wípé òní Mọ́ndé yìí dandan ni kó fẹ́vọ̀ ẹ. Ire tó tí rírí ó máa rí. Àwọn ilẹ̀kùn tí ò sí rí ó máa ṣí. Mo ní láti dá interpreter dúró nítorí information yìí wà very very important. Ṣé ẹ rí ìpàdé alẹ́ ní National Stadium sùúrù lérè Lagos? Kì í ṣe erémọdé o. Ẹ̀ẹ̀kan lọ́dún báyìí ni ẹni tó ní ayé àti ọ̀run ní kí n máa kó gbogbo ènìyàn jọ. Tí o bá mọ̀ wípé o bí ọmọ ológo láyé, tí àdúrà rẹ lórí ẹ pọ̀, ṣùgbọ́n tó o tí ì rí n tó ń gbàdúrà lé lórí. O ti rí àwọn kan ṣùgbọ́n kò tí ì pé mo fi májẹ̀mú Olódùmarè bẹ̀ ọ́ mọ́sùnlé lálẹ́ yìí. Mi ò mọ̀lú tó wà, mi ì má gbègbè tó ń gbé, mi ì mọ ibi to tin gbo mi sugbon ko si bi to jina fu eni ti bata ba nta lese ti o ba mo pe ise to nse to gbe odide sugbon bo se nse to o da bi eni pe o ma se ise to nse to so e de niyan bo gbogbo igbiyanju re lati je eyan lenu ise yen ko work out mo nbe o je apade lale eyin ranse olohun ni gbogbo orikun mere rin agbaye to n gbo mi lowo lowo bayi baba mi wipe to n ba le saanu fun awon kan ninu ipe ninu eyi ti iru wa na ri anu gba eredi ti mo fi n pe yi ni pe gbogbo awon baba baba ti e n gboro won ninu ise oluwa lajo ma pade ninu ipade national stadium yi gbogbo awon olorin emi ti e n gboro lajo pade nbe oga ojo ti oluwa ba da ogbodo ye oni lo da wipe ojo eri re agogo mesan lale yi national stadium ati kun tori montu ta ma lo fun ojo mararun ale yi lo ma gba ti e o ma ma ju soke wa ma da bori lojojumo mo ma pin 50,000 mantu lale yi tori pe baba mi lorun so fun mi pe ori awon kan ye ko ti gbe soke o ni afita ba gbe mantu agbara ile gbogbo eyan lo mo po ya ka pin mantu lori oke ogo lasejin e ba lati bi osun mefa seyin mi o le pin nitori ipade stadium yi so alai ni olukuluku yo gba ti e gbogbo aye ti e o wa si ori oke lati gba ororo ti yin fun crossover e o gba lale yi gbogbo aye ti e wa sori oke e di ororo te gba lori oke mu wa o tori nigba to ba di ogajo oru e mo pe iri o le ma se ko si aye eni to wa last year to tun wa ba kan na mo mo gbagbo pe tori pe oluwa fe lo mi fun e ni ipade ti odun yi lojo ma gbo mi 9 p.m. on the dot tonight national stadium suru lere lagos gbogbo aye ti e ba ji omo majemu ori oke ogo to ti gori oke ogo ri ojo eri re le ni abi gbogbo aye ti e mo pe e feran woli yi abo gbagbo ninu adua ta ma jo ngba mo gbagbo polohun yo lo mi fun e o ri anu gba eyin to nwa omo iyen ti e ti ye yin tele bolohun se mo pin omo lododun eyin to fe se wedding e ti gbo eri orisirisi awon eyan gbogbo eyin to fe travel abroad e mo pe mo ma fi passport mi kan ti yin lale yi so ise woli po lale yi yo da fun yin loruko jesu

0: Olúwa.
1: Fi
0: aláya tó dé.
1: Mi bá ma it is very strong.
0: Fún mi ní ìkàfihàn.
1: Give me something to show.
0: Fún mi ní ẹ̀rí àfihàn.
1: Give me something to show.
0: Ẹ̀rí ti ń gbé ẹ̀gàn mi.
1: Testimony that shall not report.
0: Ẹ̀jẹ̀ ọ̀dẹ́ fún mi.
1: Give it to me.
0: Ọjọ́ yọ yọ. Alagbara tó ń wípé ní bó ni wọ́n gbé gbà. Ọlọ́run náà fẹ́ ṣèdájọ́.
1: God the one to judge.
0: Ẹjọ́ wa ní òde tètè pé sí.
1: Let's call him to judge.
0: Alagbara tó ń wípé ní bó mo fẹ́ gbé gbà. Alagbara.

Adichebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkọ̀ọ̀kan. 88.9 FM. Ẹ sọ fún jókòó kó má ṣe bí ẹ̀lú mọ́. Àrò ń lo láṣọ.